0: mi.
1: Lọ́dọ̀ ọjọ́ ìsinmi, wọ́n ní kó jẹ́ ìwà tọmọ rẹ síbi tó nira o. Àwọn ò mọbi tá àwọn àbá ti bẹ̀rẹ̀ ọpẹ́ yìí o. Ọba tí ń ṣe fọmọdé tí ń ṣe fọ gbàlagbàlá gbó lé gbogbo. Ẹ fi bùkún fọ́lúwẹ̀ yín lẹ gbogbo. Ẹ ò yé níwájú rẹ̀ nítorí pé ó ṣe onítorí gbàánu rẹ̀ dúró láéláé. Gbogbo ẹni mọyì ọlọ́dúnmọ́rẹ́ jó bọ̀ sókè kó pariwo gó gó gó gó gó gó gó gó gó. Àsọfọ́kẹ́yẹ Emmanuel ló ń gbóhùn rẹ̀ yìí o. Angélèsì kò ní rọ́jò ìgbàlódé fọmọ rẹ o. Gbọ́ olùfẹ́ bóyá ọmọ ní ojú olúwa ń bẹ níbi gbogbo. Ó tẹfà sókè oyí dóborí gbọ́dọ̀ ọba yóò rí ọ̀tọ̀run wù ọ́. Ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ yóò yá tètè jáwọ́ lẹ́ni o. Fajere fún Ọlọ́run ó bọ̀ ní àwọn sẹ́mọ̀ gbogbo ojú ló máa rí. Jeremiah 67 ká Bíbélì sókè.
2: Ojú mi wà ní gbogbo ọ̀nà wọn.
1: Olúwa ló sọ̀rọ̀ bí o.
2: Wọn kò pamọ́ fún mi bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ wọn kò fi ara sí lójú mi.
1: Olùfẹ́ sá fún ẹ̀ṣẹ̀ lẹ́ni o. Gbogbo ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ yé ní Jésù rí o. O ní fayé bọ̀rún jẹ́. Wà á fayé rẹ fún Ọlọ́run. Wà á sá fún ẹ̀ṣẹ̀ tọmọtọmọ. Àjọ fi ìjọba ọ̀run ṣeré jẹ́ o. Ẹni ká pariwo ọdún lẹ́sọ pé màá délé o. Gómìnà bàbá yìí o ní fayé bọ̀rún jẹ́. Màmá lórúkọ Jésù àjọ wúlò fọlọ́run o. Bébà gbàgbé Ọlọ́run ò ní gbàgbé Ọlọ́run o. A fi ayé ló gbé Jésù mi lọ, a fi ayé òní gbé wa lọ. Owó ló kó bá Júdásì, owó òní kó bá wa o. Ojú kòkòrò ló han Sọ́ọ̀lù léèmọ̀, ojú kòkòrò ní hàn wá léèmọ̀ o. Àwọn ọmọ ẹ̀lì ni òjò jẹ́ àlùfáà mọ́. Lórúkọ Jésù ọmọ òní kó bá wa. Àìmọ̀ ojú kúrò lára obìnrin ló kó bá Sáàpì, ojú kòkòrò kò ní hàn wá léèmọ̀. Àìmọ̀ pé ẹdá lọ́gùn kẹ́ni lórúkọ Jésù àmọ̀ pé ẹdá o. Ká máa fọwọ́ kọ́ ìyàwó níyàwó lọ́rùn ló kó bá rúbẹ̀ lórúkọ Jésù àní ṣìṣe o. Ìgbéraga ló mú fásitì wálẹ̀ lórúkọ Jésù ayé wa ò ní lọlẹ̀. Àìmọ̀ ojú kúrò lára oúnjẹ jíjẹ ló kó bá dàmà tí éfà lórúkọ Jésù oúnjẹ ò ní hàn wá léèmọ̀. Ẹ̀mí ìlara ló jẹ́ kí àwọn ẹ̀gbọ́n Joseph kọ́ ti sínú kànga ó ní lára àdúgbò rẹ lórúkọ Jésù ò ní rí nọ́mbà rẹ̀ mọ́. Ìgbé kíkẹ́ ni tí ẹ̀yẹ lọ́kọ lórúkọ Jésù ò ní kígbe lórí ọmọ rẹ o. Ọlọ́jọ́ kò ní débàwọ̀ ọmọ rẹ lálejò. Inú agogo ẹdẹ lórí ti wà, ọmọ rẹ máa ti oríire lọ́dún yìí. Agogo ayọ̀ rẹ̀ dẹ̀ máa lù. Ohun tó dọ́wọ́ lẹ́yìn wàá fayọ̀ yanjú ẹ o. Lórí ọmọ rẹ̀ ikú imú kò ní bọ́ sí tòsí. O ní rọ́gùn ọ̀dàlọ̀ rẹ̀ bí Júdásì o. O kò tí mẹ́nu gbọ́ tó ń dúnmọ̀ wúrúmọ̀ wúrúmọ̀ mọ̀ wa kẹ́kẹ́ máa pamọ́ lẹ́nu o. Orí ọmọ rẹ̀ dorí àpáta tí òṣè kọlù látòrí lọ. Aláàtì ran ọmọ rẹ̀ máa ṣẹ o. Ayọnilẹ́nu nínú òkùnkùn ló ń ṣèdájọ́ wọn lórí àwọn ọmọ rẹ̀. Orin tó ọmọ rẹ̀ bá dá yọ rẹ̀ ni gbé lọ́dún yìí o. Ìlàkọjá tí ò jẹ́ kó mọ eré èyí tó kàn lórúkọ Jésù ó pòórá lẹ́ni o. Ọmọ rẹ̀ ò ní wọgbọ́ ìjà lọ. Ìjìpọ́njú owó àìní kò ní ga fámìlì yín o. Jẹ́ńkú sọ bẹ́ẹ̀ pé àìní ti dópin nù lẹ́yìn lónìí. Àṣẹ tí ń gbé ni ga yóò gbé ọ̀gá tọmọtọmọ o. Àṣẹ tí ń gbé ni dìde yóò gbé ìwà tọmọ rẹ dìde. Orísun ayọ̀ rẹ ò ní gbẹ o. Ọmọ rẹ ò ní jẹ iyán tó le. Kò dẹ̀ ní jẹ iyán rẹ̀ níṣu o. Okun inú la fi ń gbẹ títa ìyá yóò ní rí wàhálà ibi. Ọmọ rẹ ò ní padà dá bẹ́ẹ̀sì jobi. Aláṣìírí ọmọ rẹ kò ní tù síta. O ní rí wàhálà ọmọ wò bí ìran o. O ní rí ìbànújẹ́ ọmọ wò. Èṣù ò ní ṣe ọmọ wa. Ká bá lẹni tá ò bá bá ni a ó padà lẹ́yìn ẹni ni. Eléni ní máa padà lẹ́yìn ọmọ rẹ. Ojúlọlá kan fi ń sọrí ayé ò ní ṣe ọmọ rẹ mú látẹ̀yìn. Bìlísì ò ní yalé ẹnikẹ́ni wa o. Ìjọ̀gbọ̀dẹ̀ ní mọ̀nà lé wa. Ọwọ́kọ́wọ́ kò ní fọmọ rẹ sẹ́yìn o. Májẹ̀mú ìṣerére mo gbìn sínú ayé gbogbo ọmọ tí ń gbọ́ mi ní àgbáyé. Ìlépa ènìyàn bí kò ní borí ọmọ rẹ o. Olúwàgbà fún ọmọ rẹ nínú ìgbìyànjú rẹ látòní lọ. Ohun tó bá gbìn yóò mú èso jáde. Jẹ́kù sọ bẹ́ẹ̀ pé agbára Ọlọ́run ó kú ìgbìyànjú rẹ látòní lọ tọmọtọmọ. Òróró rẹ ọ̀fẹ́ tí kì í tán ó yà dá sí ọ lórí o. Òróró àánú ó yà ẹgbàá o. Wọ́n pe àánú dìde sọ́mọ rẹ̀. Ìtẹ̀síwájú rere dé bá yín lélẹ̀ o. Ọ̀rọ̀ yìí tó Ọlọ́run ló ti yóò gbọ́ o. Ìfẹ́ Ọlọ́run kọ́ òní fi gbèsè rọ́gbèsè. Òní dààmú lórí ọmọ. Àtòní òtú àtànà wà á rọ́jú wà á délẹ̀ ìlérí. Oní sùúrù ló ń jogún ayé, ẹmí sùúrù kò ní dágbére fọmọ rẹ o. Ẹni lọ ló bọ̀, ọmọ rẹ̀ máa lọ re. Yóò bọ̀ re o. Ẹnu wọn ò ní gbófo. Ọwọ́ àlọ́ta kì í gbélé ọ̀tá ọmọ rẹ ò ní nísinmi. Àìsàn ò ní dàgúnlẹ̀ tọmọtọmọ ò dájì. Jeremiah 48:3 ò ní kígbe lórí omo e o ni gbo won aworo ninu ile yin o o ni di aline ni agiju aye a so di aye gege bi ise ife olorun sam 11917 ma gbe lai lewu tomo tomo jo nkan to sumo igi mu re ko ni ru ofaye asiwe o to ati so mo re o ni siwe o ko de ni si so o ojo olu amale si olara tomo tomo mo ki gbe tinu tinu bi gbogba ni gbo mi ni agbaye o ni sofo omo o la ki ya ba re ni bala loruko je wa pade alaanu tomo tomo o ru lo wa ta fokan si yo se olore o to ba se owo wa jere tomo tomo o o re la so ni de yan la loruko je to ya gba tomo tomo loni o tutu lo ba Naomi wa re yan bo ni akoko yi o o po lo ba Elisha loruko je ti ran lo wa di de se tomo tomo ile toju alaanu ma wa ma re kan o ayo yo wo egbe yawo yin o ojo ogo re oni tulojiji tomo tomo o ti agbalagba bi je ko be we lo wa omo re oni

Ibadan àti agbègbè rẹ̀. Ẹkú àmójúbà ètò àmúlẹ̀ kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's World Harvest Tabernacle lórí Wells Radio 89.3 FM. Ọ̀rọ̀ ìyànjú, ìṣínilétí, ìmúlọ́kànlé àti ìgboyà. Eléyìí tí ó máa dé sẹ́tì gbọ́ yín ní gbogbo ọjọ́ Àìkú Sunday láàrin agogo méje ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí agogo méje àárọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gbáko. Látẹnu ìránṣẹ́ Ọlọ́run alàyè Reverend G.O. Ògúndáre, ẹ pàdé ìránṣẹ́ Ọlọ́run alàyè ẹni tí kì í fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run sábẹ́ ahọ́n sọ lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí láago méje ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago méje àárọ̀. Kájọ momi ìgbàlà lẹ́nu ikọ̀ àti ìríjú olódùmarè àánú lẹ́ẹ̀kan sí lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí.

rìnrìn mọ́lẹ̀, ó máa rí bẹ́ẹ̀ nígbà míì. Ọkọ̀ máa ń ṣàárẹ̀ nígbà míì. Ṣùgbọ́n àmọ́nà wa kan ní nínú ìmọ́lẹ̀, in the values of God.

ṣiṣẹ́ ìmọ́lẹ̀, rìnrìn mọ́lẹ̀, rìnrìn mọ́lẹ̀, gbáyé ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ àtọ̀, a máa sọ sí láti orísun. Láti àgbàlá, ìmọ́lẹ̀ kíkú, ìmọ́lẹ̀ òníkú fọ́mọ.

0: Ní ètò àánú lẹ́ẹ̀kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's World Harvest Tabernacle, ẹ máa bá wa ká lọ.
1: Olùfọ́ ọlọ́run lọ́kàn, àpáta ayérayé o, àtúndé, ẹ̀wọ̀ àánú lórí ayé àtúndé o, wá gbẹnu wa fọ o. Gbogbo àwọn ọkàn tí ó máa gbọ́ràn ọlọ́run yanu, mo gbà ní àdúrà, mọ́ jẹ́ ń pàdánù rẹ̀. Àánú ẹ̀kan sí wà fọ̀rùn jáde. A tún kọjá lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú Matthew 24:20 gbé látẹsẹ̀ 11:14. Kí ló wí?
2: Wòlíì èké púpọ̀ ni yóò sì dìde.
1: Gbọ́, wọ́n ní wòlíì Jésù sọ pé wòlíì èké púpọ̀ ni yóò dìde o.
2: Wọ́n sì máa tan ọ̀pọ̀lọpọ̀ jẹ. Àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀. Ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù. Ṣùgbọ́n ẹni tí ó bá forí ti títí
1: dé òpin. Ẹni tó bá forí ti dé òpin.
2: Òun ni a ó gbàlà. A ó sì wàásù ìrere ìjọba yìí.
1: Máa gbọ́, a ó sì wàásù ìrere ìjọba yìí.
2: Ní gbogbo ayé.
1: Ní gbogbo ayé.
2: Láti ṣe ẹ̀rí fún gbogbo orílẹ̀-èdè. Nígbà náà ni òpin yóò sì dé.
1: Kí ni Ọlọ́run lè bá ṣe tọ́lọ́run òtúnṣe fún èèyàn láyé? Kí ló yẹ kó wí tí ò tún wí? Ó rọ ọ̀rọ̀ rẹ̀, ó ń wo ni sọ̀ ó mú láadá fún gbà tó bá gbàgbọ́. Ọlọ́run kan, ó ní mo ti sápadà lẹ́yìn ayé. Mo ti sápadà lẹ́yìn ayé. Agbára èsù ẹ̀ṣẹ̀ ló fà mí lọ sẹ́yìn. Mo gbóhùn olùgbàlà Jésù ọba mi o. Mo ti sá padà lẹ́yìn ayé. Bọ̀dá sísá, ọba àti ìjòyè, ó jẹ́ sá padà lẹ́yìn èèyàn. Wòlíì mi ni, gidi kan ní ọjọ́ sá padà lẹ́yìn wọn. Kò padà sí Jésù Kristì lónìí. Ó ní àwọn wòlíì èké pọ̀ ló máa dé. Ṣé wọn sì dé? Àti wọn lè tú. Mo mọ̀ pé Ọlọ́run ò ní bù wọn láti rí àti wọn bá yí padà. Àti ìwọ ò lè bò torí pé ṣé tààrí wọn ni wọ́n jẹ́. Àwọn èèyàn tí Ọlọ́run dá ní àwòrán ara rẹ̀ tí Jésù wá jẹ ẹ̀yà kíkorò. Torí bẹ́ẹ̀ nínú ayé ṣé Jésù sẹ̀ ni. Àbọ́pọ̀ èèyàn jẹ́ àbọ́ṣe bí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀. Èmi ò fẹ́ káwọn èèyàn kó ṣègbè. Ó tó bẹ̀ wá sí ayé. Ó wá dénú ayé. Ó yẹ Ọlọ́run òtí ẹ̀ràn ọsẹ́. Òun náà sábà pé tó bá jẹ́ kíni wòlíì. Ọ̀nà ọgbà agbára lọ́wọ́ àwọn ẹni bí òkú ayé. Àfọ̀ṣẹ. Ọ̀nà ọgbà láti kó àwọn èèyàn jọ. Ó ti gbàgbé. Pé ojú mi wù ọ́. Mo ní ojú Ọlọ́run lọ sókè sódò. Sá gbogbo èèyàn láyé. David yí pé níbo lèmi ó sáré. Níwájú Ọlọ́run alàyè. Mo bá lọ sínú òkun, ó wà ń bẹ. Wá sí ìsàlẹ̀ ilẹ̀, ó wà ń bẹ. Fádé òfurufú, ó wà ń bẹ. Wòlíì àti olùṣọ́àgùtàn. Gbogbo ẹ̀ tẹ́ pẹ́ ní ìrìnsẹ̀ Ọlọ́run. Níbo lẹ sọ sí Ọlọ́run rí? Ọlọ́run ò ń wo ojú ọkàn ló ń wo. Ṣé ohun tẹ́ ń ṣe yìí? Ènìyàn tí a dá ní àwòrán Ọlọ́run tẹ́ ẹ dẹ̀ ń sọ dẹ ní ìparun torí ohun tẹ́ ẹ máa jẹ tẹ́ ẹ máa mu. Ṣọlọ́run sọ pé òun ní bọ́ yín ni. Àbọ́sọ pé òun ní yọ yín. Nígbà tí Ọlọ́run rán ẹ̀mí ẹ̀sọ́ kalẹ̀ ní ọjọ́ Pentecosti. Gbogbo àwọn tí wọ́n kún fẹ̀mí Ọlọ́run àlàyé. Wọn ò sí aláìní. Bàbá mi ti bẹ Ọlọ́run. Ó ń bọ́ ní àbọ́yó. Wọ́n ní ànító àti ànísẹ́kù. Wọn ò tọrọ jẹ. Wọn ò yáwó. Ibo lẹ ti rí ti yé gbà. Ìbájẹ́ pé ẹ kún fún ẹ̀mí Ọlọ́run ni. Àánú ọmọ ìkejì bá ṣe yìí. Ṣàánú àwọn ènìyàn. Ó rẹ bìkà bá ní kàkó rí mìkà ṣíkà pa ò. Wo ohun táwọn èèyàn rí àmọ́ yín lọ́wọ́. Wọ́n dẹ̀ máa wọ́ yìí. Wọ́n máa wọ́ yìí. Òní orí òkè. Ọ̀la kiri kan. Ọ̀tá kiri kan. Ṣé wọ́n dá Jésù ní? Ṣé wọ́n dá Jésù mọ̀? Jẹ́ kán dá Jésù ní. Ó wá sọ ẹ̀ di Kristì. Ó ní ọ̀pọ̀lọpọ̀ yóò sọ pé òun ni Kristì náà. Why do they say bad? Yes, for bad. Bad was a woman, no? If I bet one so for local jet, do I pray in the worry? Ah, oh my shell. Oh my shell. Oh my shell. Eh, nefany. Toba jagwe ni fe yen ni e ba ni fe Olorun. Toba jagwe ni fe Olorun ni ah eh ni se bi se ni o. Loro yi gbo mi ni agboye be ni wiya to ba gbe wa. To ba gbo mi gbo agboye. Gbo agboye gbogbo epo to wa. Je so pe o wa nbe e ba da ko yi pada loni. Tori pe Jesu Kristi eti anta ta ye nko si lenu o lo nbo wa oni dajo aye idajo yen bere lori awon eko suku pa ni ka ko me ka shika paulo me ka paulo wo no wo da wo fe daada laarin aye olorun yan la je to ma lo ma wo su fe yen legbe re ko ba le sere sugbon dipo be ohun to je ko je ogbo ko fe kan ri oge bi woli ko oge bi olorun sewo ni olorun tori ebu tan fun o ti ko ba yen tori ebu to olorun ni o ti o tu wa ko ebu ni lati owo awon emi oku eh e a fo se ko ri ni bo ti wi ah ninu emi olorun ni a fo se wa ninu agba olorun ni a fo se gba gbogbo a fo se te lo papo ta gba eh o wa lati nu ofo ati adanu to je pe ni ola abamo lo ma keyin e ba da loorun to ngo mi lagboye yi gbo ni agboye iranse olorun bi tele bi na je bi mo ba wa mu oko mi mo olorun o ni gbo temi mo ba je pe jesus ko so na mo gbekele to fun mi na oro so ah e ba da ko pada nu olorun pada sun jesus christ Father, look, Jesus Christ. But by the way, Lord, turn back from my jet for me. Or for the party, cool. In one, talk about Lord, hell, to Lord, the battle, the Lord. Or say, I'm, or say, Yanu, or Sam, or say, Yanu, say, say, Yanu, so they could run. Never to another bad day. Hey, hello, my man, Mona. Hello, is it? Eh? Oh, Ronuque, a jelly by that old law. Ko lo do mi so wa nu Jesu so ni da loju po ni Jesu Oluwa to Oluwa so e bi Olorun ala ye benu e igba to si nu e bi won to si ni won gan fara re e ja rodun daada ni akoko yi to pe bi Olorun eh won ni ohun ta ba furugbin ohun la o ka o ohun la o ka o Olorun ko soju saju enikeni o so fun Samuel ni ojo won ni ton ni kan yin oba fun Israeli awon mefa koja lo nu awon mo Jesse waju Samuel Olorun lo won yan won Olorun lo yan won o so gbagba wi pe ohun o woju eliyan gege bi yin ti woju eyan oko yin lo hun wo o wa pe baba won ni ah eh o ni omo miran to ah ko ku anu gbo to toju eran Samuel awo ni joko to fi ma de eh won lo pe David nu gbo omo kekere o bo bayi ogun olorun tan nu aye ni ya yes won ni o tan fe re won to ra le lori won to ra le lori won fi yan ni oba eh mo eh guro etu ti David pa ninu aye olopagun lati nipa aya yes eyin iranse olorun alaye ka pe ni iranse olorun alaye deni abi iranse ara re abi iranse satani ta lorun ense sese ti baba ran olorun je ni abi satani mo mo pe won ni eru eyin ba gbo te ni eyin se o dajo ni pe gbogbo eyin wo li eleto ti satani ni ho suru ma wale ka kuma ka chika pao eya ni leni tori o ta se me ta yin lore ho mo so fe gbagbagbagba wi pe he bis satani ba fo ni fila o ti gba ori ni owo re oru apadi lo mu o lo to ko mo pe laye laye ile o niye sugbon ko to de be o foju awon eri mo bo o ka bibeli eri ah o gbe bible dani o nka ah o de sa jesu ti si apakun o mu fe le to se bo lo se bo bo lo se bo bo lo se bo a to ka die si ni ojo waju nitori pe ni bi ti aye de loni o so ko o te gbo te ko mo ri be ni gbogbo eyin se so olohun ba soro oro esin ko lo pa esin ti si apa kan pa gbata gba esin le so pe ko iwa si esin won ni won si ta ni won si iru e won na fe si o ni awon oke yen ko fe etan jo gbogbo lo o buru je ta lo le mo Jesus wi pe enu lasan la we fe bola fohun okan won o jina so eyin se olorun lefa bo le se de gbe bi sugbon ajo n bo lulu awu mo gba ni adua ohun ta n gbo yi yo se wa dire ko ni se ani bi Jesus oluwa wa
0: iwasun ti e gbo ton yi o wa lati enu baba wa iranse olorun alaye Reverend Gio Ogundare JP ti ile ise iranse God's Word Avenue Tabernacle plot 10 block 5 Olorun Shogo Quarters Alexander area Akwata Ibadan aro yin ki e pade wa ni akoko kan na ni ojo mejo e le kan si baba wa lori awon number wonyi 08038549251 tabi 08060914503 tabi 08079961008 Jesu Loluwa.

kí Olúwa kí ó gbóhùn rẹ ní ọjọ́ ìpọ́njú. Orúkọ Ọlọ́run Jákọ́bù kí ó dáàbò bọ̀ ọ́, kí ó ràn ìrànlọ́wọ́ sí ọ láti ibi mímọ́ wá, kí ó sì tì ọ́ lẹ́yìn láti Sioni wá. Kí ó rántí ẹbọ ọrẹ rẹ gbogbo, kí ó sì gba ẹbọ sísun rẹ, kí ó fi fún ọ gẹ́gẹ́ bí ti inú rẹ, kí ó sì mú gbogbo ìmọ̀ rẹ ṣẹ. A ó máa kọrin ayọ̀ ìgbàlá rẹ, àti ní orúkọ Ọlọ́run wa ni a ó fi ọ̀pá gun wa dé ilẹ̀. Kí Olúwa kí ó mú gbogbo ìbéèrè rẹ ṣẹ. Ó mọ̀ pé Olúwa gba ẹni òróró rẹ lọ, yóò gbọ́ ọ láti ọ̀run mímọ́ rẹ wá nípa agbára ìgbàlà ọwọ́ ọ̀tún rẹ. Àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn lé ẹṣin, ṣùgbọ́n àwa ọ̀ràn tí orúkọ Olúwa Ọlọ́run wa wọ́n wólẹ̀, wọ́n sì ṣubú, ṣùgbọ́n àwa dìde, àwa sì dúró ṣinṣin. Gbani Olúwa, kí ọba kí ó gbọ́ nígbà tí àwa bá ń kígbe pé.

Olúwa ni mo gbẹ́kẹ̀ mi lé. Ẹ àti ṣe wí fún ọkàn mi pé sábí ẹyẹ lọ sí. Ṣàkíyèsí àwọn ènìyàn búburú ti fa ọrùn wọn lè. Wọ́n ti fa ọrùn wọn lè. Wọ́n ti fi ọfà sùn ní ojú ọ̀sán. Kí wọn kí ó lè ta ní òkùnkùn sí ọlọ́kàn dídúró. Bí ìlú yóò ṣe. Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì mímọ́ rẹ̀. Ìtẹ́ Olúwa ń bẹ ní ọ̀run. Ojú rẹ̀ ń wò, pé ìpéjú rẹ̀ ń dán àwọn ọmọ ènìyàn wò. Olúwa ń dán olódodo wò, ṣùgbọ́n ènìyàn búburú àti ẹni tí ń fẹ́ ìwà agbára. Ọkàn rẹ̀ kórìíra. Lórí ènìyàn búburú ni yóò rọ̀jò. Ẹ̀yìn gbígbóná àti mi ọjọ́ àti ìjì gbígbóná, èyí ni ìpín àgo wọn. Nítorí olódodo àwọn ẹni tí ó dúró ṣinṣin yóò rí ojú rẹ̀. Gba ni Olúwa. Nítorí àwọn ẹni ìwà bí Ọlọ́run dásẹ̀. Nítorí àwọn olóòótọ́ dásẹ̀ kúrò nínú àwọn ọmọ ènìyàn. Olúkúkú wọn ń bá ẹnì kejì rẹ sọ asán. Ètè ìpọ́nni àti ọkàn méjì ni wọ́n fi ń sọ. Olúwa yóò ké gbogbo ètè ìpọ́nni kúrò àti ahọ́n tí ń sọ̀rọ̀ ohun ńlá tí ó wí pé ahọ́n wa ni àwa ò fi ṣẹ́gun, ète wa ni tiwa, ta ní ṣe Olúwa wa. Nítorí ìnira àwọn tálákà, nítorí ìmí ẹ̀dùn àwọn aláìní, Olúwa wí pé nígbà yìí ni èmi ó dìde. Èmi ò yọ sí ibi àìléwu kúrò lọ́wọ́ ẹni tí ń fẹ́ sí. Ọ̀rọ̀ Olúwa, ọ̀rọ̀ funfun ni, bí fàdákà tí a yọ ní ìléru erùpẹ̀. Tí a dá ní ìgbà méje, ìwọ́ ò pa wọ́n mọ́, Olúwa, ìwọ́ ò pa olúkúlùkù wọn mọ́ kúrò lọ́wọ́ ìran yìí láíláì. Àwọn ènìyàn búburú ń rìn ní ìhà gbogbo, nígbà tí a bá gbé àwọn ènìyàn kéènìyàn lékè.

tí Ọlọ́run tó pọ̀ ní pá àti agbára. Ẹni mímọ Israẹli àpáta ìgbàlá wa. Ẹni ayérayé. Ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn. Arúgbó láíláí. Gbanigbani ti ayé ń sáyà. Ẹni mímọ Israẹli àpáta ìgbàlá wa. Òbèrè kí tí a dípọjọ́ kúdà. Yágbó yájú ọkùnrin ogun. Aṣáájú ogun lálọ akẹ́yìn ogun lábọ̀. Ẹlẹ́dàá gbogbo ayé. Ọlọ́run Ábrahámu, Ọlọ́run Ísáàkì, Ọlọ́run Jákọ́bù. Ọlọ́run àgbàlagbà òye, ẹni tó dàgbà tí ò pààrọ̀ agbára. Ọ̀kan ni lánàá, ọ̀kan ni lónìí, ọ̀kan títí ọjọ́ ayé. Agbára rẹ̀ ń bẹ bíi ti ìgbàanì. Ọlọ́run tí kò yípo padà. Ọlọ́run tí kìí sùn, Ọlọ́run tí kìí tòde. Ọlọ́run tí ò fọwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ wa. Ọlọ́run tí kìí ṣènìyàn tí ó fi parọ́, kìí ṣènìyàn tí ó fi ṣèké. Olódodo ni Olúwa, alágbára sì ni pẹ̀lú, alágbára láíláí. Alágbára tí ò ní gbágbára lẹ̀ fẹ́nikẹ́ni. Ọba àwọn ọba, Olúwa àwọn Olúwa. A lè wí lè ṣe, a lè ṣe lè wí, òwí bẹ̀ ṣe bẹ́ẹ̀. Ògbèjà kẹ́rù ó bonídà. Gbanigbani ti ayé sáyá. Òjì lógo ṣògo aríran jùran lọ. Ọba wa, Ọlọ́run wa, ẹni ìṣáájú àti ìkẹyìn. Alpha àti Omega ni bàbá yẹn. Olùtọ́jú wa. Olùgbé orí wa sókè. Oníbòrẹ ni. Afúnnimọ̀ṣẹ̀rẹ̀gùn. Ó dàgbà títí. Ọjọ́ gbóòmọ̀dálà mú. Ó dàgbà títí. Kò ní olùrànlọ́wọ́ kankan. Kò ní special advisor. Olùṣọ́ wa. Aláàbò wa. Olùpamọ́ wa. Olùdáǹde wa. Olùgbé orí wa sókè. Kábíyèsí rẹ Olódùmarè. Ọlọ́run àwọn Ọlọ́run. Mo gbé ọ̀gá lówùúrọ̀ yìí. Fún ìpamọ́ fún ààbò. Ìwọ tó mú gbogbo wá lásìkò tirẹ̀. Òjò ń rọ̀ lásìkò tirẹ̀. Òòrùn ń rọ̀ lásìkò tirẹ̀. Bó bá sì ṣàdìkò, bóòrùn bá yọ tààrà sáà. Básìkò bá tó kójò ó bẹ̀rẹ̀. Ẹ̀kálukú ó sì tẹríba fúnra wọn. Bó bá sì tún wò ó, atúmúkòrùn ọmọ yọ́m̀bì kan, kójò ọmọ yọ́m̀bì kan. Nígbà tójò bá ń rọ̀ níbì kan tó rùn ń yọ́m̀bì kan, àwọn tó bá wà lápá ibi tójò bá ń rọ̀, wọ́n máa sọ fáwọn tó wà níbi tó rùn ti wà pé òjò máa ń rọ̀ lọ́wọ́, wọ́n pè á òjò kẹ̀, òjò débì. Ẹ bá sì wo ibùsọ̀ síra wọn náà, àwọn ibùsọ̀ yóò tó nǹkan kan síra wọn. Ẹ bá wo agbègbè síra wọn, ẹ rí i pé àwọn agbègbè yóò tó nǹkan síra wọn. Kábíyèsí rẹ Olódùmarè. Alágbára tí ò sẹ́ni tó lè rídìí rẹ̀. Ìwọ mọrí-mọrí tó mọrí ẹ̀dá. Ìwọ náà ló tẹ ayé sórí omi o. Ó gbé ayé sáàrin omi. Torí omi kan rèé tí ń bọ̀ látòkè. Omi kan rèé tán tí ń jábọ́ lẹ̀ yìí tí sì tún ń lọ ní ìsàlẹ̀ ilẹ̀. Ibo lomi tó ń lọ ní ìsàlẹ̀ ilẹ̀ ń lọ. Ń lọ ní ọ̀gbun òkun ni. Lórí rẹ̀, lórí omi tí ń lọ ní ìsàlẹ̀ ohun yìí. Ṣèbó náà làwa yìí dúó lè. Níbẹ̀ náà la ti ń rìn. Níbẹ̀ náà la ti ń ṣe. Kábíyèsí. Ẹ̀wá bèrè pé pílà tó fi gbé ọ̀run dúró yìí. Ẹyin tó fi dí omi tí ń bẹ lókè tí ò fi dí òfin rọ̀ wálẹ̀. Ẹyin tó fi páàkì ẹ̀ síbì kan tí ò fi rọ̀ wálẹ̀. Àní pílà tó ti ẹ̀ fi mú ọ̀run tí ò fi sọ̀kalẹ̀ sórí ayé. Bó ló ti ṣe? Ọgbọ́n wo ló ta sí? Construction company wo ló bá a ṣe?
àwọn engineer olóye wo ni akorajọpọ ti a ma biriki ohun àwọn ogan ni a ti draw plan yen master planner baba agbalagba olorun awon olorun mo tun gbe fun o laaro toni be eyan ba ronu jile daada yo ri wi pe leyin olorun olorun na tuni ewo nu ise ti an se laye yi olorun o ti kokko ba won se ri ti civil engineer on la salaye tan dele ni ise egbe awon engineer to moye daada eni an salaye bokun o se bokun tin bele o se rolu aye eni an salaye le to nbe loke ti o fi ro wa le se bawo na ni an so pe gbogbo to ba ti lo soke dandan ni ko wa le love no fix won to se physics laarin on ye daada eh won ni law of gravity everything that goes up must surely come down gbogbo to nbe loke yi ko se se be wale bo lọlọrun se gbe duro sibe sese bere aye genesis ori kini ni olorun dorun ataye ni aye si wa ni juju okoku se bo aye mole lẹmi olorun si wa ra baba loju omi abiyesi ro lodumare olorun ara olorun ara olorun ara to ba wo agbanu eyan gidi sise to ba wo agbanu eni ti o se be taye o ka se ti o ja mo nkankan agbanu re sise to ba bu wa agbenu eni to ni agan agbenu e ba en ti ara re da pe yo ba soro bo ba wu agba oju ran wa ba yan soro bo ba wu atumo yan soro fun yan be yan o ti esun won se ma gbo leti re pe atani ba mi soro kabiyesi e bo ba wu ngba mi agbanu omo baya soro agbanu omo ba baba soro agbanu iyawo boko soro agbanu oko bayawo soro kuda nigba mi awon ti a pe ni iko ati iriju olodumare a ma gbanu e enu eni ti won o ti le ro pe o le ti enu re soro abe to ba lakiyesi to oye si ye daada wi pe olorun yi olorun ara ni laaro otuni mo tun gbe fun o baba mi oko mi olugbe ori mi soke olutoju mi oludariji mi ore mi emi kini kan ti bi akisa elegben emi kini kan jawon jamo e emi ta bata ka fira chupa emi abata ka fira chupa emi abata ka fira chupa ka fira bella emi re o tolorun oba mi so mi dogo Olorun na lo ku lagbara ati se be leyin re ku se to tun le se eyin na te wa nu le Olorun na lo so yin de be ti da ye on lo so yin dogo on lo so yin din te da laye yi leyin re ku se lo me eyin na den to laya eyin na den to loko eyin na den to bimo wo kaka kiri ewo yan yan yan ewo ayika ewo awon te jo je iro ewo awon te jo jeje ewo awon te jo lo ile eko ewo awon te jo kose ewo awon te jo retire ngba kan na ewo awon te jo fe yawo ngba kan na ewo awon te jo bimo ngba kan na ewo sira won olorun fi ro yin lorun je ni keji lo olorun fi ro wa lorun jura wa lo ewo awon ta jo wa ladu kabiyesi re olorun mi alagbara nla ni ari iro ala ni o wonu a o wonu alaboyun titi o wonu alaboyun titi ere lomi ikun re yo ga gobolo bayi nigbati o ba bi won le yo kan lo bi e lomi o ti e ti ma ro pe aboya bi meji abi meta lo wa nu won binu eyin alaboyun mo ti ro pe binu iya ise tobi toyi o kere tan yo bi to meji wa riru ere o
kere tan meji o jade latinu esi re lo mi ikun re o ra ri ma nbe ni koda tipa tipa le ile lo mi o fi wo pe ase ni si loyun ba oyun re o ti ikojo osu marun tori igba te ba ma wonu e ma wonu re pe ayinu yi kere nigba tan ba gbo po bi won lo bi meta abiyesi bo lo tin se alaboyun ohun na sire yo ma je bigbona je tutu yo bere nkan mi ngba mi lowo oko re pe nto nfe je leleyi oko re o wo pe ah bo lele tu se a je o se a je le lo tu fe je e gbogbo awon nkan won yi no o si se nkan kan fa awon omo tin be nu o na lo pa won mo bo lawon dokita bo loye yun se ye won asalaye bo lohun ti se mo gbe oga olorun me lori aye gbogbo ati okan gbogbo to ngbo mi laaro otuni gbogbo awon male bi ta jo ngbora wa laaro otuni ti wa nu ile abi wa loju ona won lo lo ijosin aba won ba wa won o tu lo aba won ti si wa nu ile to tutu akabi esi ro lodumare mi gara mi lo ti ko laaro otuni pe weda ya sugbon ise ti a feran wa leleyi ko je ma je ko si se ma se ogo ni fun olorun loke orun gbogbo eyan okan yi patapata ni mo gbe olorun ga lori aye yin ateyin ti ese n dara po mo wa fun igba akoko lori eto ye waka ti eyin rere ikan ni konga gbomogbe Wells Radio 89.3 FM lewa yi. Opona Alaafin Avenue lawa loli ole estate n le Ibadan. Olorun lo pe ori be. Gbogbo ojo Aiku Sunday le to Imande sori Ategun laago meje si mejo. Pelu omo yin ore yin ololufe yin Adeda Mola Oloyede omo baba Olomi. Emi ni omo baba Olomi ye mo kin pe eku ojume kaaro. Ode odun bi ara o le bi shala fi alewa bi awa na ti se wa lowuro otuni. Loruko alaga ati igbimo tin dari ikoni yi. Loruko awon oga leka kokan. Loruko amoju ero fun satawa yi Steven Adeyemi Igbe. Won lo lowo button e fun ti aro otuni. Won la jo ndana mo ri sise opolo. Ago meje abo ku bi iseju mefa. La aro yi. Lati nu kulu ti e. Gaga be ti se mo eyin ti e ti je ololufe eto ye ti mo ba ti mo nse orin lati nu iwe orin irere on la koko se ni ijejo agbiyanju ka fi orin lati nu iwe orin irere pari e bawo le yin se risi okan nu awon ololufe wa na ni ka pe eto yi o ti ife ko fe yato si pe eyan lo le ijosun mo si so e ma fi dipo ile ijosun ajo olorun ojo bokun wa laaro sunday bayi sibe e meje

ẹ káàbọ̀ padà láti abalọrin látinú ìwé oníyàn rere. Bẹ̀rẹ̀ pẹ̀lú Báyé Bánfàmí pẹ̀lú Òkó. Ó ní kò séwu ọmọ Ọlọ́run nínú. Ọwọ́ agbára rẹ̀ yóò dì mí mú lọ́jọ́ ayé mi gbogbo. Ìyẹn ni pé bá a ṣe wà yìí títí dàkó yìí, ó sì lè máa fà wá. Àwọn bàbá bàbá nú ìgbàgbọ́ tá à ń wò lókè lókè náà, wọ́n ń fa àwọn gan mélòó mélòó lèmi àtẹ̀yìn tẹ̀sẹ̀ wa ò tí ìrìnlẹ̀ dáadáa bá a ti jìnnà. Ṣùgbọ́n àwa ni ká gbájúmọ́ Kristi, ká máa wo olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ó ní mo lọ́rẹ̀ẹ́ tó ń pèsè ìfáàìní gbogbo. Mo nílé kan lókè ọ̀run gíga. Sẹ́yìn náà nílé kan lókè ọ̀run lọ́run. Lọ́dọ̀ bàbá bí Jésù ti sọ nínú ìwé Jòhánù yẹn orí ìkẹrìnlá. Pé má ṣe jẹ́ kí ọkàn yín kó dàrú. Ní inú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀. Ṣẹ́yìn náà ti ní apartment ti yín bẹ̀.

àbí ayé inú ayé yìí nìkan lẹ ti ń lé ilé tẹ fẹ gbé. Inú ilé tó tutù láyé tó tutù ti máa ń mú yìí tí èyàn mọ wò pé inú ilé kan tí mo wà yìí ẹ bá ń wá blanketi tó tutù ti máa ń mú. Téèyàn fẹ́ sùn ta. Ẹni tójò bá ká mọ̀ ta ló lè ṣàlàyé. Yóò máa ṣakitakirakita lọlé. Wá lọ síru àwọn àdúgbò tí ojú ọ̀nà wọn ẹ̀ dá. Odò tún máa ń gba ojú ọ̀nà mọ́ wọn lọ́wọ́. Irú wọn máa wò báyìí pé kí wà ni mo ṣe pẹ́ sí ìta lẹ́nu. Ṣáyé yìí nìkan lẹ ti fẹ́ nílé. Lẹ ti ń plánù bí lèyìn ṣe fẹ́ rí bó ṣe fẹ́ rírin gidi. Tílé ó rí rin gidi. Tí ó dùn ún wò lójú àbí létí ò ti ẹ̀dùn wò lọ́dọ̀ ti yín. Bẹ́ẹ̀ ti ẹ̀ lè má le jò lọ ọbẹ̀. Ṣé yẹn nìkan lẹ̀ ń lépa? Ilé tó lè jò náà ni ilé tá à ń sílẹ̀ ilé inú ayé yìí. Ilé tí o lè kó ni ilé inú ayé yìí. Ilé tó lè wó lulẹ̀ tíjọba lè dọ̀la Kania Bikesibit inú ẹ̀ tí wọ́n wo. Táwọn ọmọ kan bá ṣàṣemọ́ṣe. Àbí tátẹ́gùn fẹ́ tó sí òrùlé kú o. Ilé tí òrùlé bẹ́ẹ̀ lè sí ni ilé tẹ̀ ń sọ yìí. Àmọ́ ilé kan ń bẹ lókè ọ̀run gíga. Lọ́dọ̀ bàbá lókè. Sẹ́yìn ti parí ilé yín níbẹ̀. Ṣé ẹ ti kọ́ ilé yín níbẹ̀? Àmọ́ kọrin kan máa kọ́ lé fún mi o bàbá. Má ṣe mí ní mi àyà láyé. Ṣé mẹ̀háyà náà kọ́ lẹ́ẹ̀tù ṣe lọ́rùn? Pẹ̀lú bẹ́ẹ̀ ti ń bà á lọ. Mo nílé kan lókè ọrùn gíga. Wo ni tó rí ìdí èyí náà ni èmi ṣe ń kọ́ Alleluia. Nígbà tí ìdánwò dé tí ẹ gbèrò pé Jésù ó ṣe ń wò mìíràn. Tẹ́mi wà ní tí bí Ọlọ́run náà ló dá ewé àtegbò. Ẹja Ọlọ́run náà ò kọ́ nìyẹn. Ó ní ká máa lò fún lílo wa náà ni. Nítorí ìdánwò tó jẹ́ pé sáà díẹ̀ péré ló fi wá. Sáà bíntín sáà kékeré báyìí ló fi wá. Ẹ̀yin náà wo àwọn ìlàkọjá tẹ ti làkọjá sẹ́yìn. Ṣé ó pẹ́ títí ni? Ṣé ó lọ títí ni? Ṣé gbígbà díẹ̀ ni? Ṣé bí ìgbà díẹ̀ ìṣẹ́jú díẹ̀ péré ni? Ó wá ó sì lọ ni. Ẹ wá torí ìlàkọjá tí ò ní pẹ́ ìdánwò tí ò pẹ́ tí ò lọ títí. Ẹ wá torí ẹsẹ́ Jésù. Ẹni tó jẹ́ pé lórí igi ó ẹsẹ̀ kejì ẹ pé èmi kò jẹ́ gbàgbé pé lórí igi ni ọmọ Ọlọ́run gbé kú fún mi. Ẹni tó dá Adéládé ẹ̀gàn ta fún lọ́tí kíkan nítorí tèmi àti ìṣá ti fẹ̀yìn lọ́tí kíkan mu. Ẹ̀kan ní ṣàdàmọ́ láì mọ ojú mímọ̀ ti rí tó. Bẹ́ẹ̀ ṣe ń sọ náà ni mò ń gbọ́ ń bí. Ojú yín ti rí kí wọ́n gun yín lọ́kọ̀ lẹ́gbẹ̀ẹ́. Sójú yín ti rí kí wọ́n parọ́ mọ́ yín lè ṣẹ́. Sójú yín ti rí pé kí wọ́n sáàkì yín bí iṣẹ́. Even àdá so ti wá pọ̀ jù. Kẹ̀dẹ̀ máa wo mi ò dẹ̀ ṣẹ́ o. Kẹ̀dẹ̀ máa wo èmi kọ́ mo ṣe gbogbo ohun tí wọ́n sọ yìí o. Ìlàkọjá díẹ̀ ni. Ìlàkọjá tí ò pẹ́ títí ni. Ìlàkọjá tó máa ká lọ ní ìṣẹ́jú àyá ni. Ojú tìyẹn ló ti pẹ́. Padà kú òǹbẹ̀ mo bọ́ sínú orin tá a lò sí kejì. Láti tan ìná kalẹ̀ jákèjádò ayé. Táwọn tí ẹ̀rù ń pa mọ̀ pé ìgbàlá dé. Kristi náà ló mú ìgbàlá náà wá. Kristi náà ló fi ìgbàlá hàn wá. Kristi náà ní ọ̀nà ìgbàlá yìí. Ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyẹn. Ó ní ẹnikẹ́ni ò lè dọ́dọ̀ bàbá. Ẹnikẹ́ni ò lè dọ́dọ̀ Ọlọ́run bí kò ṣe nípasẹ̀ ìmẹ́. Nípasẹ̀ Kristi, òun nìkan náà ni ọ̀nà tí a lè gbà
di odo olorun eleda wa ona ni olutunu ne deyan ba ni Kristi yo ma tun ninu yo ma ri gbogbo ila koja gege bi pe yes mi o le Simon ni la koja niwon ti Kristi la ti e koja to si bori pelu re legbe me emi na o bori ti mo ni eni to ni ila koja to bori legbe dandan emi na gbodo bori temi mo ni ninu aye mi o ngbe inu mi emi na ngbe inu re definitely emi na gbodo la yo mu me la isoro koja bene a ore ti mo se fe lo laaro to ni se ki nlo mi ni pe lori oro ti mo fe so laaro to ni nu orin ara awon ti orin ti mo ma mu wa se ti mo teyin le pe ni old music won se old gospel music lodo temi awon orin imolokanle orin igbane titi di akoko yi ti o se n torinle e ja lo gbo eleyi ekwa takiti gospel awon ni okorin e ja lo be me ne penu orin rara

fún ní mi ò ní lórin púpọ̀ ṣùgbọ́n ń wọlé sí mi lára. Mo wà nínú ìwé Luke orí kẹẹ̀dógún. Láti ṣàmì àyájọ́ ọjọ́ àwọn bàbá lónìí mọ̀ pọ́pọ́ àwọn èèyàn rántí àbí wọ́n ti gbàgbé. Èmi ni Father's Day àbí. Ẹ ṣe ìrántí ni látàárọ̀ bẹ́ẹ̀ ti jí ẹ kí dádì. Kò dáa. Ẹ sì mọ iye ìgbà tí a ti sẹlibrétì ẹ̀yin mọ́mì lọ́dún yìí. Ẹ wà lẹ́ni tó tún wá jẹ́ ti dádì ẹ̀ tí ìrántí wọn. Ẹ lọ kí dádì. Mo wà nínú ìwé Luke orí kẹẹ̀dógún pápápá ni màá kàn sáré ṣe. Ìtàn ọmọ onínàákúnà tó gba ohun gbogbo tí ó lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ bàbá rẹ̀ lámọ́ṣẹ̀ máa dára wa lágara. Ó gba gbogbo ohun tó ní ó na tán débi pé ó ku díẹ̀ kó máa jóúnjẹ ẹlẹ́dẹ̀. Ló wá ronúpìwàdà wípé ẹ jẹ́ kóun padà sílé lọ́dọ̀ ta ni lọ́dọ̀ bàbá òun. Wọ́n nígbà tí ojú rẹ̀ wálẹ̀ ó ní àwọn alágbàṣe bàbá mi mélòó mélòó ni ó ní oúnjẹ àjẹyó àti àjẹ tí èmi sì ń kó fún èmi nìyẹn. Èmi ó dìde èmi ó sì tọ bàbá mi lọ èmi ó sì wí fún pé bàbá èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti níwájú rẹ̀. Níbi àwa bàbá láti ṣàmì àyájọ́ ọjọ́ àwa bàbá lónìí. Jẹ́ ká mọ̀ wípé ìfẹ́ bàbá ó ní agbára púpọ̀. Ẹsẹ̀ ogún Bíbélì wí pé ó sì dìde ó tọ bàbá rẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí ó sì wà ní òkèrè bàbá rẹ̀ rí i, òkèrè ni bàbá rẹ̀ ti kẹ́fẹ̀ẹ́. Tó túmọ̀ sí pé bàbá yẹn ti ń retí ẹ̀. Bàbá yẹn ti ọkàn ẹ̀ ti ń wá. Bẹ́ẹ̀ náà ni ọkàn Ọlọ́run ṣe ń wá èmi àti ẹ̀yin. Bẹ́ẹ̀ náà ni ojú Ọlọ́run ń wòkè wípé àwọn ọmọ yìí dáa. Ó ti gbé ìgbé ayé lóríṣiríṣi. Àmọ́ ìgbésẹ̀ tí bàbá yẹn gbé, bí bàbá yẹn ṣe rí, Bíbélì wípé àánú ṣe, ó súré, ó rọ̀ mọ́ ní ọrùn, ó sì fẹnu kò ní ẹnu. Ẹ mọ gbogbo àwọn nǹkan tí bàbá yìí ṣe. Ọkàn bàbá ó máa ń kún fún àti foríjì. Bàbá dáadáa, bàbá rere, a ṣetán láti foríjì no matter ohun tó wù kí ọmọ ṣe. Ọmọ tó gba kí ló lè burú tó kí ọmọ gba ìpín tiẹ̀ lọ́wọ́ bàbá. Ẹlẹ́gbẹ́ pé ó ti rokúro bàbá rẹ̀ ni. Ẹlẹ́gbẹ́ pé ó ti ní bàbá ó yẹ kí ẹ ti kú ẹjẹ́ gba kíní ẹ̀ kí kálukú ọmọ lọ. Ṣùgbọ́n despite that fact, bàbá yẹn sì kún fún ìforíjì, ó sì wá ọ̀nà láti foríjì ọmọ rẹ̀. Lẹ́yìn náà, bàbá yẹn wòye àti mú ọmọ yẹn padà bọ̀ sípò. Bẹ́ẹ̀ bá ṣe ìbáwí fún ọmọ, tẹ́ bọ́mọ wí, ẹ gbìyànjú láti ṣe pẹ̀lú ọkàn eléyìí tó kún fún àánú àti láti foríjì. Bákan náà, ìgbésẹ̀ láti mú ọmọ padà bọ̀ sípò ṣíṣe àtìlẹ́yìn ṣíṣe ìgbàni níyànjú pé ọmọdé ò lè má ṣàṣìṣe. Ìwọ́n ní yíyọ ní ẹsìn ọ̀dọ́ yọ̀, Ọlọ́run ló máa ń bu ilẹ̀ dú sí. A rí bẹ́ẹ̀ láti ṣe ètò tó tọ́ àti lè túyẹ nípa ṣíṣe ìrànwọ́ fún ọmọ yìí. Sọ ẹ̀yin bàbá, mo rọ̀ yín láàárọ̀, ẹ já kó ẹ̀kọ́ lára bàbá olówó yìí. Tí ó ṣe ìmúpadàbọ̀ sípò àti ètò ìdáríjì fún ọmọ rẹ̀. Mo sì gbàládùá wípé lórúkọ Jésù a ò ní jẹ́ bàbá àyà. Kí n tó máa sẹ́ni padà rílé láàárọ̀ tòní, má fi àsìkò yìí kí ọmọ mi dáadáa. My wonderful princess Ella Joy Frank. Ijeta, that was June 19, Abi, on your joy, Biri. Happy birthday to you, dear. Ọlọ́run yóò túbọ̀ mú ọ dàgbà sí nínú ọgbọ́n ìmọ̀ àti òye. That was ọjọ́ ìbí àkọ́kọ́ nìyẹn, her first birthday. So she was one on Friday. Ó ti lé ní wàǹbẹ́ yẹn.
So I celebrate you and I celebrate the family of Engineer and Nurse Frank. The Lord continue to grant you more wisdom to bring these children home in the way of the Lord. Igba odun odun kan ni lagbara lo wele dumare awon mo yen won ni da wa ti mo yin loju mo se ni didakuda loruko Jesu. I celebrate you and I celebrate your existence. Ojo mejo la ojo pade bi Jesu lo ba ti de to ba fa bi bo re seyin fun ikede abi ipolowo ja abi onkohun e pe mi sori ero ibara eni soro 070-300-6312. Remain blessed. Stay safe. Shalom.

0: A ti lorukọ gbogbo awọn igbimọ alaṣẹ patapata. Ti ikanni West Radio 89.3 FM ti a kalẹ si Alaabi Avenue Oluyole Estate nilu Ibadan bi. Mo jẹ ki n kabọ sori eto yin eto akoko e ri.
1: Aye Elejumare o.
0: Mo fẹ́ kẹyin Ọlọ́run yẹn láàárọ̀ yìí. Ọlọ́run tó dá yín sí Ọlọ́run tó pa yín mọ́. Ọlọ́run tí ò jẹ́ kí jìyà yóò gbé yín lọ. Ọlọ́run tí ò jẹ́ kógunkógun kan borí yín. Ọlọ́run tó fún yín ní àwọn ẹ̀rí tẹ́ ẹ ti rí gbà yẹn. Ìmáa ṣe nípa ipá tàbí nípa agbára bí kò ṣe nípa àánú Olódùmarè.

ẹgbọ́ wọ́ sókè ẹyin ọlọ́run ìlàárọ̀ yìí ẹyin oní májẹ̀mú òtítọ́ ọlọ́run tí kìí dalẹ̀ májẹ̀mú rẹ̀ ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ yóò ṣe dandan ni ó jẹ́ olótìtọ́ àti olódodo lórí gbogbo àwọn ìlérí àti májẹ̀mú rẹ̀ ẹyin ọlọ́run ọlọ́run tó máa ń fi ẹ̀rí pani lẹ́rìn ó ṣe nínú ayé màmá sara sara ni olúwa pa mí lẹ́rìn gbogbo etí tó gbọ́ sí rẹ́rìn pẹ̀lú mi mo fẹ́ kẹyin ọlọ́run yẹn láàárọ̀ ìtorí ọlọ́run yóò fi ẹ̀rí ti yín náà pa gbogbo ènìyàn lẹ́rìn àwọn ènìyàn ó rẹ́rìn ayọ̀ pẹ̀lú yín torí ìlàkọjá yẹn yóò padà di ijó yóò padà di ẹ̀rí fún yín àwọn òrírí tí òmúnú yín dùn yẹn yóò padà di ẹ̀rí fún yín màmá kan dẹ̀ ń gbọ́ mi láàárọ̀ gbogbo tó ń gbomi lójú rẹ lọ́wọ́lọ́wọ́ yóò padà di ẹ̀rí

ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ àkókò ẹ̀rí lẹ́tọ̀ tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ní West Radio 89.3 FM tí a kalẹ̀ sí Alaami Avenue ní Olúyọ̀lẹ̀ Estate nílùú Ìbàdàn bíi.

0: Sudan.
1: Oni ni ayajọ ọjọ awọn baba kaakiri ogun mẹrin agbaye.
0: Lola, oba to se mi loko, oba to da mi lola.
1: Mo bi akoko e ki gbogbo awọn baba.
0: Se mi loko. O se je.
1: Awọn baba ton je abi amọ.
2: O se Jesus.
1: Àwọn bàbá tí ọ̀rọ̀ ọmọ wọn jẹ lógún. Àwọn bàbá tí wọ́n mú ọ̀rọ̀ ọmọ wọn lọ́kùnkúndùn. Wọ́n kí yín láàárọ̀ wípé

0: Ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Ẹ jẹ́ ká celebrate àwọn bàbá yìí. Àwọn abiyamọ tòótọ́ àwọn abiyamọ pàtàkì. Àwọn agbọ̀rọ̀dù lórí ọmọ.

0: Hello.
1: Hello, Ekaaro.
0: Hello, Ekaaro. Kí lorúkọ yín àti bọ́lẹ̀ tí ń
1: kọ́? Isa Akintola ni látàkì.
0: Ekaaro, ma.
1: Ekaaro, Afọ́jú olúkọ
0: yín. Yes, ma. Ẹ fẹ́ mọ rírì bàbá yín?
1: Mo mọ rírì bàbá mi. Jíjí ní bàbá jíjí ni bàbá mi. Kọ́lọ́hún bá mi forí ìjìn, ó ti kú ni. Ọkọ ọkọ síbi tọ́mọ rẹ̀ wà sí òwa. Ó fi tówó ṣe ń fi fẹ́ fọmọ ṣe ni. Mo ṣe bẹ́ẹ̀ ṣe tán láàárọ̀ yìí, mo ń sunkún bàbá mi ni. Bàbá ni bàbá mi ni. Bàbá tó mọ rírì ọmọ ni. Bàbá ni. Owó rẹ̀ lọ́kọ̀ mi náà wá gbé. Ọkọ̀ gidi lọ́kọ̀ mi. Ó ń ṣe dáadáa fọmọ. Ń ṣe fẹ́ bí ń ṣe dáadáa. Gbogbo tí bàbá mi mọ ṣe ni. Òun náà ń wà kò kọ́ ṣe bàbá mi. Gbogbo ẹ̀ lọ́kọ̀ mi náà ń ṣe o. Ọlọ́run bá mi kọ́kọ́ mi náà gùn lẹ́mìí. Gbogbo bàbá ọkọ̀ gidi ni. Gbogbo kórí lò kórí bá tí àánú olúwa kọ́ mọ ẹjẹ́ tiẹ̀ o. Ọkọ̀ gidi ni o. Ó ń ṣe fẹ́ bí ń ṣe fara o. Nípa mi ṣàdúrà fún o. Ọmọ ṣubú ara kọ́ mọ́ ṣubú ẹ̀mí o.
0: Ọlọ́run máa wà pẹ̀lú wọn. Àbọ̀ Ọlọ́run máa dájú lórí wọn.
1: Àmì. Àmì.
0: Ọlọ́run fún ọ ní ẹ̀mí gígùn.
1: Àmì.
0: Ẹ ṣeun máa. Ẹ ṣe tẹ̀kù sórí ètò.

0: Hello? Hello, Ekaro?
1: Ekaaro sa o.
0: Yes, ma. Kí lorúkọ yín àti bó ṣe ń pè?
1: Ìyá Sátọ̀dé látẹ̀lẹ́yẹlé ló ń pè o.
0: Láti ẹlẹ́yẹlé, Ekaaro ma.
1: Ekaaro sa.
0: Yes, ma.
1: Bàbá ni bàbá tèmi náà o. Bàbá rere ni ẹ̀zákì ọ̀rọ̀ kúmà yẹn láti ọ̀rọ̀ wá rí. Èyí tó mú bàbá mi lọ dùn mí gan ni. Bàbá ló fi kó máa jẹ oúnjẹ ọmọ yóò sùn. Bàbá mi ló kọ́ sí léèyàn ṣe ń pa fún gẹ́gẹ́ bí obìnrin nígbà tí mo di obìnrin. Bàbá mi máa ń kára wọ́n tọ́ mi ṣé báyìí ṣé báyìí ṣé báyìí ṣé báyìí ó ti dọ́jú rí o. Kódà mo fẹ́ràn bàbá mi ṣùgbọ́n ikú ò jẹ́ agbádùn bàbá náà. Ó kàn kó bá mi kọ̀rún fẹ́ bàbá mi. Bàbá rere ni ọkọ mi náà ọkọ dáadáa ni. Bàbá rere ni sáwọn ọmọ kò fẹ́ education àwọn ọmọ ẹ̀ ṣeré. Àwọn bàbá kan wà tó yẹ pé wọ́n máa ń ṣa àwọn ọmọ ni wọ́n á ní obìnrin kì í ṣọmọ ọkùnrin lọmọ. Bàbá mi ò ṣe ó gbé ní gbogbo wa. Bàbá mi sì tọ́jú wa.
0: Obìnrin gbogbo yín.
1: Bẹ́ẹ̀ ni àwa mẹ́ta péré tá a wà lọ́wọ́ bàbá mi obìnrin ni wá kí àwọn òṣìṣẹ́ lọ́dọ̀ wa. Ọdún 15 years bàbá mi ò fẹ́yàwó mi nígbà tí káwọ̀ sí lọ́dọ̀ wa. Bàbá mi ló tán wa ó ló kọ́ wa bá ṣe dóbi téèyàn bá ń ṣe menstruation mo mí. Bàbá mi ló kọ́ wa bá ṣe máa package ara wa bá ṣe máa tọ́jú ara wa ọkùnrin kùnrin. Bàbá mi ló kọ́ wa bá ṣe ń fọwọ́ lọ ọlọ́jọ́ lọ yẹn gan mọ lójogún ẹ̀. Bàbá mi bàbá yẹn ó ló lè fẹ́yàwó mi torí tó ń bá fẹ́yàwó mi pé ìyàwó yẹn ó fi ìyà jẹ wá ó sì tọwọ́ ọkọ wa. Béèyàn ṣe ní ti bàbá yẹn náà ni òun fẹ́ bàbá mi. Ọkọ mi náà o bàbá rere ni fáwọn ọmọ ẹ o kò fẹ́ dúpẹ́ sàwọn ọmọ ìṣeré rárá kò fi ṣe
0: rán.
1: Ọlọ́run á jẹ́ kí ọkọ mi náà kó jí àwọn
0: ọmọ
1: ájọ jèrè wọn ẹyin náà yóò dára fún yín o.
0: Irú
1: àwọn bàbá kan wà ní ìfẹ́ ẹjọ́ àwọn ọrọ̀ àkọsílẹ̀ tó ń bá ní ìfẹ́ ọkọ ara mi ò fún ẹ̀sìn tó tọ́ mo ṣe kí n kọ́ bàbá kó máa ṣe ọmọ láti.
0: Ẹ má dàgbà dárúkọ fún wa. Hello.
2: Ẹ káàárọ̀ sá.
0: Hello, ẹ káàárọ̀. Kí lorúkọ yín àti ìbòrè
2: tí ń pè? Àríkẹ́ láti Ẹlẹ́bú yìí sá.
0: Àǹtí Àríkẹ́ láti Ẹlẹ́bú. Ẹyin náà fẹ́ mọ rírì bàbá yín.
2: Mọ rírì ìyá mi. Torí òun ni bàbá. Òun dẹ̀ ni ìyá. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Torí àwọn náà ṣèpọ̀ bàbá àti ìyá fún mi. Mo dúpẹ́. Àwọn tó ń sọ rírì bàbá látàwọ̀ inú mi ń dùn sí wọn. Inú mi ń dùn sí wọn. Torí àwa tá a mọ yíyí bàbá àti bẹ́ẹ̀ pọ̀ so mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi náà àti bàbá àwọn tẹ̀lé ìyá mo dúpẹ́ lọ́wọ́ wọn kọ́lọ́ fún wọn lẹ́mìí gígùn àtàlàáfíà.
0: Ẹ̀yin náà ọlọ́run á dé ràn yín lọ́wọ́ láti lè ṣe ọmọ fún wọn. God bless you. Èyí tí mo fẹ́ fi so ẹ̀rí láàárọ̀ yìí. Ó wà lára tí màmá mọ́mí Sátọ̀dé tán pè wọlé láti ẹlẹ́yẹlé yẹn. Ẹ̀rí tí mo mú wá láàárọ̀.

0: Abẹ́rí àwọn èèyàn wọ́n kí bàbá wọn látàárọ̀.
1: Yorùbá mi.
0: Àǹtí Àríkẹ́ láti Ẹlẹ́bú.
1: Bíbá mi.
0: Àwọn sọ ẹ̀ tí wọ́n. Ìpẹ́ tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló.

ẹ̀rí tí mo mú wá láàárọ̀ yìí. Ẹ̀rí arákùnrin ó máa ma ṣe àwọn kan láǹfààní. Torí ẹ máa rí ẹ̀kọ́ tó pọ̀ pọ̀ nínú ẹ̀rí arákùnrin yìí.

0: ìgbà yìí. Ìyàwó àwọn wá di ẹni tó máa ń sọ̀rọ̀ kùnbákùngbé sáwọn.
1: Bíbélì mi sọ fún mi o, ìrọ̀ kì í sú ojú.
0: Wọ́n láwọn ò àti ẹ̀ jẹ́ nǹkan kan, àwọn ò já mọ́ nǹkan kan mọ́ lójú ìyàwó àwọn.
1: Etí kì í kún fún gbígbọ́.
2: Fẹ́tífẹ̀lẹ̀ jẹ́.
1: Ọ̀rẹ́ mi wọn gbọ́ná. Àwọn tó forí bọlẹ̀ fún yẹn jó.
0: Wọ́n ló wá di ọjọ́ kan ni ìyàwó àwọn wá pe
1: ọ̀hún. Ohun tí wọ́n rì mọ́lẹ̀.
0: Nígbà òun ò lè tẹ̀síwájú nínú ìyà yìí o.

0: bímọ.
1: Wọ́n ní àmọ́ nígbà tó yá. Àwọn èèyàn gbé agbọ́n gbà wọ́n níyànjú pé káwọn pa kítí mọ́lẹ̀ pé káwọn mójútó àwọn ọmọ
0: ìyá. Ọjọ́ tún wá gbọ́dọ̀.
1: Wọ́n pẹ́ pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run.
0: Àwọn pé.
1: Bọ́lọ́run ó jẹ́ káwọn ọmọ ìkọ́ yàn kan yanjú.

náà wá pinnu lọ́kàn àwọn. Ipa àwọn ò ní fẹ́ yàwó mi. Ipa Ọlọ́run ó ran àwọn lọ́wọ́ káwọn lè tọ́jú àwọn ọmọ yìí. Wọ́n ní láìpẹ́ láìjìnà, Ọlọ́run ran àwọn lọ́wọ́ àwọn oríṣẹ́ mi.

wọ́n ní kẹ̀rẹ̀ kẹ̀rẹ̀ ọlọ́run àwọn ọmọ àwọn lọ́wọ́ nígbẹ́ àwọn ọmọ àwọn yìí wọ́n lọ ilé ẹ̀kọ́. Ọlọ́run wá ran àwọn ọmọ yìí lọ́wọ́ àwọn ọmọ yìí ọlọ́run jẹ́ kí wọ́n yàn kàn yanjú. Wọ́n níbi tí ọ̀rọ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rèé. Wọ́n ní èyí tó jẹ́ àkọ́bí àwọn obìnrin. Wọ́n ló wá fẹ́ ṣe ìgbéyàwó. Wọ́n lọ́mọ yìí ló tẹ̀ kọ́kọ́ sọ fún bàbá.

0: ọ̀pọ̀lọpọ̀ ló pera wọn.
1: Ní kóun bọ̀ wá ṣe ojúṣe àwọn ọmọ òun lọ́jọ́ òyọ́lọ́ lọ́jọ́ ìgbéyàwó.
0: Ẹni àmì òróró tó ṣe pẹ́ ni àmì ògógóró ni wọ́n.
1: Àwọn ẹbí ṣáà bàbá yìí sọ̀rọ̀.
0: Eventually.
1: Pé kọ́ fi ilẹ̀ jẹ́ kó ṣe ojúṣe rẹ̀ lórí ọmọ ẹ̀ lọ́jọ́ ìgbéyàwó.
0: Ọwọ́ rí wípé kò sẹ́ni tó mọ́, kò sẹ́ni tó yege. Ọlọ́run.
1: Gbogbo àkókò ta dẹ̀ ń sọ
0: yìí. Ìyá lọ owó Ọlọ́run
1: yẹn. Wọ́n ní bàbá olówó tí ìyá ìyá ìlọ kó bá.
0: Oúnjẹ ló lọ.
1: Wọ́n ní lẹ́yìn ìgbà tí bàbá olówó ìkú tán.
0: Màbá mi jẹ́ dànù, ó jẹ́ dànù.
1: Wípé wọn ò pín ogún kankan fún ìyá yìí torí pé kò bímọ fún bàbá olówó yìí.
0: Ìbáṣepọ̀ nígbà tó lè ronú.
1: Ìyá yìí náà ti padà sí square one.
0: Kán rí pé ayé èyí ó mulẹ̀ mófo ni ilẹ̀ kó gbé.
1: Àwọn ẹbí ṣáà bàbá sọ̀rọ̀ pé kán jẹ́ kó wá ṣe ojúṣe lórí àwọn ọmọ rẹ̀.
0: Ìbáṣepọ̀ mùsùlùmí lè ronú.
1: Pẹ̀lú gbogbo àrọwà tí wọ́n pa fún bàbá yìí.
0: Kán rí pé ayé.
1: Bàbá ṣáà yọ̀ǹda pé kó wá lọ́jọ́ ìgbéyàwó.
0: Èyí kìí ṣe tẹ́nì kankan.
1: Ó náà wá wá jókòó gẹ́gẹ́ bíi màmá ọmọ lọ́jọ́ ìgbéyàwó yìí.
0: Ìbáṣepọ̀ ládùúrà lè ronú.
1: Àmọ́ lẹ́yìn ìgbéyàwó yìí ni ọkọ ọmọ yìí àti ọmọ ẹ̀ wọ́n travel lọ sí ìlú Òyìnbó.
0: Wọ́n rí pé ọ̀rọ̀ ayé yìí ayé ló máa mọ. Mo tó tọ́ èmi lálága, èmi ni President Ìkórè. Ọjọ́ Abá.
1: Ibi tí gbangba ti wá dẹkùn tí gbẹgẹ.
0: Ìdá òjì mọ́ ni gbogbo ẹ̀dọ́ wọ̀nyí.
1: Tí kedere bẹ̀ wò ibẹ̀ nìyí. Ọmọ yìí ó wá bí ọmọ, ó bímọ sílùú Òyìnbó.
0: Àṣẹ pé kòkòrò lè ronú.

0: bẹ́ẹ̀ ń yarí. Ó fárí gágbé lójú ẹ̀mí òun kọ́. Ọmọ tún wá ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí.
1: Ṣé ayé yìí kì í?
0: Wípé kán bá bàbá òun sọ̀rọ̀.
1: Ṣé tèmi kìí ṣe tèmi? Màbá já ń yé mi pé ìwòwò ni mo wá.
0: Wípé òun ò tí ì ní ìrírí bí wọ́n ṣe ń tọ́jú ọmọ.
1: Ṣé ìwòwò ni màá lọ?
0: Wípé kán jẹ́ kí ìyá òun wá síbẹ̀ kó wá bá wọn ṣe ọlọ́jọ́jọ́ ọmọ. Kí màmá òun lè tọ́ òun sọ.

náà ń gbọ́ mi láàárọ̀ yìí. Tó jẹ́ pé tí bàbá yìí là kọjá nìwọ náà ń là kọjá lọ́wọ́lọ́wọ́. Bóyá ìyàwó tiẹ̀ náà ti kọ́ àwọn ọmọ lẹ̀kún ọ tó ti bá tiẹ̀ lọ.

pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àwọn ọmọ iná ó padà jéèyàn. Fi ẹni tó ti sá lọ fi ilẹ̀. Oníyà ni ó jẹ

mọ́ kíní ẹ káàsán adẹ̀kú ìsinmi òní ọ̀pọ̀ rẹ̀ láṣe láṣe ọlọ́run elédùmarè ìròyìn àgbáyé ńlá mú wá fún yín láti ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga agbọ́nmàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbí avenue olúyọ̀lé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọláwọlé ni oníròyìn yín ṣáájú ẹgbọ́ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti fi òfin de ṣíṣe àmúlò ojú òpó ímeèlì ara ẹni fún ìbánisọ̀rọ̀ iléeṣẹ́ ìjọba. Àjọ INEC kéde Oyèbánjí gẹ́gẹ́ bí olùjáwé olúborí ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì. Ilẹ̀ Ireland fọwọ́ òsì júwe ilé fún àwọn ọmọ ilẹ̀ South Africa 32 lórí wíwọ ilẹ̀ náà lọ́nà àìtọ́. Ilẹ̀ US àti Iran bẹ̀rẹ̀ ìsọ̀rọ̀pọ̀ ní Switzerland gẹ́gẹ́ bí Tehran ti ṣe sọ̀rọ̀ lórí títì pa Strait of Hormuz. Nínú ìròyìn eré ìdárayá ilẹ̀ Spain lérò jíjáwé olúborí nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ìròyìn náà rè é lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti kéde rẹ̀ wípé òpin ti dé bá ṣíṣe àmúlò ojú òpó ímeèlì ara ẹni fún ìbáraẹnisọ̀rọ̀ iṣẹ́ ìjọba. Wọ́n ṣàlàyé àwọn ojú òpó ímeèlì léè tó ti di ṣíṣí fún irúfẹ́ ìbáraẹnisọ̀rọ̀ bẹ́ẹ̀. Olórí òṣìṣẹ́ ìjọba àpapọ̀ abilékọ Dìde Wilson Jack ni ló sọ eléyìí di mímọ̀ níbi ayẹyẹ kan léè tó wáyé nílùú Abuja. Ó ṣàlàyé àwọn akitiyan ìjọba àpapọ̀ láti ṣètò ìbáraẹnisọ̀rọ̀ orí ẹ̀rọ fún gbogbo iléeṣẹ́ léyìí tó jẹ́ ti ìjọba pẹ̀lú pàtàkì ìgbésẹ̀ náà. Àwọn mọ̀lẹ́bí tán fi tipá mú nígbèkùn ní Ìgbòho ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Iná ti gba ìyọ̀dà wọn lẹ́yìn tí ajàfẹ́tọ̀ ọmọ Yorùbá olóyè Sunday Adeyemo tí àwọn ènìyàn túmọ̀ sí Sunday Igbo ti fún wọn ní gbèdéke wákàtí méjì fún yíyọ̀ǹda àwọn ènìyàn náà. Nínú eléyìí tí a ti rí aláboyún kan àti àwọn ọmọ rẹ̀ pẹ̀lú àwọn ìbátan rẹ̀. Ìgbésẹ̀ yìí ló mú ti jó tayọ̀ lọ́wọ́ ní ìletò náà lẹ́yìn ìkìlọ̀ Sunday Igbo sí àwọn olórí Fulani lórí gbọmọgbọmọ ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìṣekúpani ní agbègbè náà. Àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí INEC ti kéde olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn gómìnà Abiodun Oyèbánjí gẹ́gẹ́ bí olùjáwé olúborí ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì lánàá. Nínú ètò ìdìbò náà iná ti fi ìdí àwọn ojúgbà rẹ̀ léè tó wá látinú ẹgbẹ́ òṣèlú PDP àti ADC jọlẹ̀. Ìyẹn gẹ́gẹ́ bí alámójútó ètò ìdìbò náà tó tún jẹ́ ọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ fásitì ìlú Àkúrẹ́ tí ó jẹ́ ọ̀jọ̀gbọ́n Adénìkẹ́ Ọládìjì ló ti kéde rẹ̀ lónìí nílùú Adó-Èkìtì tí ṣe olúlu ìpínlẹ̀ Èkìtì ní olú iléeṣẹ́ àjọ INEC. Wọ́n ṣe àfilédè oyè àwọn olùdìbò tó kópa nínú ètò ìdìbò náà. Ìjọba ilẹ̀ Ireland ti fọwọ́ òsì júwe ilé fún àwọn ọmọ ilẹ̀ South Africa tó tó 32 tó wà ní ilẹ̀ náà lọ́nà tí ó bófin mu. Nínú wọn ni láti rí ọkùnrin 9, obìnrin 18, ọmọ wẹ́wẹ́ 15 léè tí wọ́n kó padà sí Johannesburg. Àwọn aláṣẹ ṣàlàyé ìlànà àti ìdílé tí ìgbésẹ̀ náà tó fi wáyé. Ìsọ̀rọ̀pọ̀ láàrin ilẹ̀ US àti ilẹ̀ Iran ló ti bẹ̀rẹ̀ ní Switzerland bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ológun ilẹ̀ Iran sọ̀rọ̀ lórí títì pa Strait of Hormuz lẹ́yìn ìkọlù ilẹ̀ Israel sí gúúsù Lebanon. Iran sọ̀rọ̀ lórí ìkùnà àdéhùn pẹ̀lú ilẹ̀ America bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ológun ilẹ̀ America sọ pé ìrìnkèrindò sì ń lọ ní ẹkùn náà. Nínú àwọn olùsọ̀rọ̀pọ̀ ìlàtírí abẹnugan ilé aṣòfin ilẹ̀ Iran
ìyẹn Muhammad Baga Galibafu àti mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèrè Abbas Aragashe lérè tán ti dé láti alẹ́ ọjọ́ Sátidé. Igbákejì ààrẹ ilẹ̀ US ìyẹn JD Vance òun náà sì ti dé sílẹ̀ Switzerland fún ìsọ̀rọ̀pọ̀ tuntun náà. Ilẹ̀ Pakistan ló ti dúró gẹ́gẹ́ bí olùpẹ̀tùsáwọ̀ láti ìgbà tí ogun náà sì ti bẹ̀rẹ̀. Ayàwòrán iléeṣẹ́ àjàsẹ́rà Ahmed Wisha iná ti ṣekú pa nínú ìkọlù ojú òfúrufú ilẹ̀ Israẹli sí ibùgbé kan ní ìletò ogunléndé tí ń bẹ ní Jùrẹ́ẹ̀jì lè tó wà ní Gaza. Wisha yìí ló wà nínú àwọn méjì tó ṣekú pa nígbàtí ẹnìkan sì fi ara pa. Ìkọlù yìí ló jẹ́ kí oyé àwọn ènìyàn tó ti bá ìkọlù ilẹ̀ Israẹli sí Gaza nínú eléyìí tí a ti rí èèyàn mẹ́rin tó jẹ́ ara ìdílé kan. Nínú ìròyìn míì ni ọkùnrin kan ti di pípa nínú ìkọlù sí àríwá Gaza gẹ́gẹ́ bí èsì ti fi léde. Ìkọlù Israẹli ọ̀hún ni wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ nítòsí ìlú Sheikh Radwan ní ìwọ̀ oòrùn Khan Yunis. Nínú ìròyìn eré ìdárayá ilẹ̀ Spain ní ìrètí wà wípé wọn yóò dìde padà nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé nígbàtí wọ́n bá kojú Saudi Arabia lónìí ní Atlanta. Ikọ̀ náà ló gbá ọ̀mì ayò òdo sí òdo pẹ̀lú Cape Verde nínú ìṣíde ìdíje náà. Bákan náà ni ilẹ̀ Tunisia fìdí rẹmi láti ọwọ́ ilẹ̀ Japan, eléyìí tó ń ṣe ìfìdímúlẹ̀ kúkúrò wọn nínú igun tán wà. Èyí ń lópin ìròyìn àgbáyé wa fún tọ̀sán tòní, ṣùgbọ́n ká tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. À lórí ọ̀fẹ́ láti mú wá fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti kéde wípé òpin ti dé bá ṣíṣe àmúlò ojú òpó ímeèlì ara ẹni fún ìbánisọ̀rọ̀ iṣẹ́ ìjọba. Níbi tí wọ́n ti ṣàlàyé àwọn ojú òpó ìyẹn ímeèlì tó ti di ṣíṣí fún irúfẹ́ ìbáraẹnisọ̀rọ̀ bẹ́ẹ̀. À mú wá fún yín pé àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè tí a mọ̀ sí INEC ti kéde olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyún APC gómìnà Abiodun Oyèbáyí gẹ́gẹ́ bí olùjáwé olúborí ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì ní àná. A tún mú wá fún yín pé ìjọba ilẹ̀ Highland ti fọwọ́ òsì júwe ilé fún àwọn ọmọ ilẹ̀ South Africa 42 lẹ́yìn tó wà ní ilẹ̀ náà lọ́nà tí ò bófin mu. A mú wá fún yín pé sọ̀rọ̀pọ̀ láàrin ilẹ̀ US àti ilẹ̀ Iran ló ti bẹ̀rẹ̀ ní Switzerland, bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ológun ilẹ̀ Iran sọ̀rọ̀ lórí títìpa Strait of Hormuz lẹ́yìn ìkọlù ilẹ̀ Israẹli sí gúúsù Lebanon. Nínú ìròyìn eré ìdárayá ńlá tí mú wá fún yín pé ilẹ̀ Spain ní ìrètí wà wípé wọn yóò dìde padà nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé nígbàtí wọ́n bá kojú Saudi Arabia lónìí ní Atlanta. Kúnlé olówu ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ ẹ gbọ́. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook wa West Radio 893 FM fan page. A tún wà lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Ẹ lè kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 0916893 2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín. Amen.

tu so ipe e gbo te lo lope ta lo ye ka fi ope fun ta le ninu oro ti ope ye ta ban soro ipe olope ti ko se ni to wa laaye ti ko se ni to je pe o fi igba gbogbo to je pe o fi nrore oba oke ngba ninu aye re o na ni olope ta lo wa ye ka fi ope fun bi ko se nikan soso to je pe ko nsore fun gbogbo eda ṣugbọn ti ko fi igba kankan gba eje ẹni to je pe o nsore fun gbogbo eda be si ni ti o si re gun o na lo ye ka fi ope fun ẹni ti ki n bere owo be si ni ko bere obi o na lo ye ka fi ope fun ka so ipo se ẹni kan soso to je pe o da orun ṣugbọn ti ki n sun ẹni to je pe o da iku ṣugbọn ti iku o le pa ẹni kan soso ti n be ninu iji bẹẹ si ni ti n be ninu afẹfẹ o n be ninu ọsan bẹẹ si ni o n be ninu oru ninu okuku o wa n bẹ ninu imọlẹ naa lo n jọba ẹmi ti n gbe inu awọn eniyan ẹni kan soso to mọ bi eyan ṣe n dagba ọmọ ṣe n dagba ninu alaboyun ko sẹni to ye ṣugbọn baba yi o nikan naa lo ye àní òun náà nìkan náà ní ọpẹ yẹ ó bá rí bẹ́ẹ̀ mi lọ lọ́pẹ́ nítorí pé mo ti sọ pé ti àlọ́ lọ́pẹ́ èmi àti ìwọ́ tá a lè máa gbóhùn ara wa tá a wà lórí òkè pẹ̀ nítọ́jọ́ ènìyàn òun náà ní ọlọ́pẹ́ ṣùgbọ́n ta lẹni tí ọpẹ́ yẹ òun náà ní ọba mi òkè bó ṣe mọ̀ wípé àwọn kan bẹ lórí ìbùsùn àìsàn ṣùgbọ́n pé wọ́n ṣì ń mí nítorí pé wọ́n ṣì ní ìrètí wọ́n wà lára àwọn tó yẹ pé ń dúpẹ́ àwọn kan ló jẹ́ pé wọ́n wà nínú ìgbèkùn wọ́n mọ̀ wípé nípa ọ̀rọ̀ rẹ̀ àwọn sì lè bọ́ nínú ìgbèkùn wọn àwọn náà ń dúpẹ́ ṣùgbọ́n ẹnìkan tó jẹ́ pé kò lè jẹ́ ọlọ́pẹ́ lórí òkè ìpẹ́ òun náà lẹni tó jẹ́ pé àti forúkọ rẹ̀ dà àti forúkọ àpapọ̀ tó yẹ pé wọ́n fi ń pe àwọn nǹkan àtolówó àti tálákà wọ́n ti fi pè wọ́n òun náà ni wípé wọ́n kì í fi respect ṣe wọ́n lè fi professor ṣáájú rẹ̀ wọ́n sọ pé professor late náà ni ó ṣáájú ṣùgbọ́n àwọn adó tó yẹ pé late ò tí ì ṣáájú orúkọ wa àbá àjágbe àbá àjámọ́dé àwa náà lọ lọ́pẹ́ ó náà mo fi kí wọ́n yí pé àkáàbọ̀ sórí ètò èmi lọ lọ́pẹ́.

0: ọ̀tọ̀ ni ọkọ ọ̀tọ̀ ni bàbá tí a bá ń sọ̀rọ̀ nípa wọ́n bá ń sọ wípé husband ọ̀tọ̀ ni ayọ̀ ọkọ ọ̀tọ̀ ló ń tà ń pè ní bàbá mi ò rò wípé àyájọ́ ọjọ́ ọkọ ṣì wà lórí òkè ìpè bàbá àwọn wo là ń pè ní bàbá kí ló ń tà ń pè ní bàbá bàbá ó náà ní orísun.
1: Alleluia, sí Ọlọ́run bàbá.
2: Sí Ọlọ́run ẹ̀mí mi.
0: Bàbá jẹ́ orísun.
2: Olórí ayé, àwọn ọba àrùn bẹ̀bẹ̀ jẹ́.
1: Makale.
0: Bí a bá ń sọ̀rọ̀ nípa bàbá.
2: Lórí ilé mi. Makaleluia.
0: Bàbá.
2: Lórí ẹbí mi.
0: Ó náà ló jẹ́ pé ó sun ìyá. Bàbá ń sọ̀rọ̀ nípa bàbá. Bàbá òun náà ló jẹ́ pé ó sun ọmọ. Ẹni kò rí bẹ́ẹ̀ àbí. Ara bàbá ni wọ́n ti mú ìyá jáde. Láti ìpínlẹ̀ Ṣẹ̀wá. Ara bàbá lọmọ náà ti ń jáde.
3: Orúkọ Jésù jẹ́ jogun lọ.
4: Oúnjẹ
3: ẹ́
4: ọba ńlá kò pè mí níjà.
0: Bàbá ó ná lábò ilé.
3: Mi ò kọ́.
4: Ẹrù ọkọ níjà. Ajá fún mi ní.
0: Bàbá ó ní aláṣẹ ilé.
4: Ìtàn ti ń torí ẹni.
3: Hey.
4: Orúkọ Jésù jẹ́ jogun lọ.
0: Tá a bá wá rí bàbá ló jẹ́ wípé kò sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí aláṣẹ ilé.
3: Ó jẹ́ o.
0: Tá a bá rí bàbá tó jẹ́ pé kò jẹ́ aláàbò lórí ilé.
3: Ó jẹ́ fún mi, ó jẹ́ fún ọ.
0: Orúkọ. A jẹ́ wípé kì í ṣe bàbá.
3: Tó wọlé ikú, tó wọlé àìsàn.
0: Àwọn wo là ń pè ní bàbá.
3: Tó di òkú ọjọ́ mẹ́rin dìde. Bàbá mi alágbá.
0: Mo ti sọ lẹ́ẹ̀kan wípé.
3: Bẹ́ẹ̀ náà o. Èmi ni má ṣe bẹ̀rù ẹrù jẹjẹ.
0: Àwọn tó bá wà ní ipò fún bí bàbá fún ọyàn.
3: Jẹjẹjẹ
0: le. Àwọn tó jẹ́ pé ó wà ní ipò gẹ́gẹ́ bí ipò tí mo sọ yìí.
3: Òkú pupa.
0: Àwọn ni bàbá.
3: Orúkọ rẹ̀ jẹ́ jò.
0: Ọkọ yàtọ̀ sí bàbá.
3: Lọ.
0: Ṣùgbọ́n bàbá ọkọ tó bá ní ojú ara ojúṣe tí mo sọ yìí.
4: Jẹ́ ọba ńlá.
0: Aya le pè ní bàbá.
4: Ó pè mí níjà. Kẹ́rù ọkọ níjà.
0: Ara ń tà ń pè ní bàbá.
4: Ajá fún mi níbi kan ti ń forí ẹni.
0: Bàbá jẹ́ ọ̀run ènìyàn.
4: Orúkọ Jésù.
0: Bàbá jẹ́ Ọlọ́run èèyàn.
4: Ẹjọ́
0: Ọlọ́run kékeré. Lẹ́yìn Ọlọ́run bàbá ló tún kù. Òótọ́ àwọn kan ń gbóríyìn wípé màmá màmá tó gbé wa sínú fún oṣù mẹ́sàn-án tó pọ̀n wá fún ọdún mẹ́ta. Ṣùgbọ́n ẹni tí àmúye bàbá bá ń bẹ lọ́wọ́ rẹ̀. Bàbá òun náà ni Ọlọ́run kékeré. Ẹ má gbàgbé mo ní ọ̀tọ̀ ní ayé ọkọ ọ̀tọ̀ láyé bàbá. Ó ń lọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń sọ ní ìgbà mìíràn.
3: Wọ́n
0: ní bàbá wa ni lòlúwa. Nítorí pé ara àwọn ojúṣe tí mo sọ yìí.
3: Lórí ọkọ lórí ọmọ ò
0: wá nú mi. Ó ń wá látọ̀dọ̀ àwọn ikọ̀ àti ìrújú Ọlọ́run.
3: Lórí.
0: Àwọn wa sọ wípé bàbá ni lòlúwa.
3: Lẹ́mi gbogbo.
0: Ó lè jọ́mọdé.
3: Òwe.
0: Ó lè kéré lọ́jọ́ orí.
3: Mo rí bà.
0: Ṣùgbọ́n.
3: Lórí ohun gbogbo.
0: Ó ní àmúyẹ bàbá lọ́wọ́.
3: Mo ń ṣe wà. Nínú ilé mi.
0: Bẹ́ẹ̀ náà ni. A bá ń sọ̀rọ̀ nípa bàbá. Ẹlòmíràn á ní.
3: Ànú mo rí bà. Ànú mo rí.
0: Yóò máa ka iye ọdún tó wà láàrin òun àti bàbá rẹ̀.
3: Bà á ànú mo rí bà.
0: Èé kì í ṣe fún ọmọ láti ka èyí.
3: Ànú ànú.
0: Ẹ ti mọ̀rú àwọn nǹkan báwọn yẹn.
3: Àṣeyọrí mọ́rọ̀.
0: Ẹyọ ní bó ṣe ṣẹlẹ̀.

0: ìbò Jésù ni ẹ. Àti gbogbo wọn lápapọ̀. Ó kí n pé
1: àwọn
0: bí Father's Day.
1: Sọ̀rọ̀ ògbó ọlọ́run fún fúru fún fi ṣẹ́ rẹ̀ hàn.
0: Ó kí gbogbo àwọn bàbá ṣe ìkànnì tó a wà yìí.
2: Ìdí okun hallelujah. Ẹja inú ibùkọ́.
0: Mélòó ni kí n dárúkọ? Bẹ̀rẹ̀ látorí GM wa. Ayọ̀ Emmanuel Ojo, happy Father's Day.
2: Ìsìndímọ̀ afọ́júríṣẹ́ ọwọ́ rẹ̀.
0: Chukwu Emeka. Bàbá náà ni wọ́n.

0: 0916-893-1000. Tabi is 0915-333-4893. 0915-333-4893. Tabi is kí bàbá tó jẹ́ pé ẹ̀tara rẹ̀ wá sáyé.
1: Èmi ọmọ kò lè dá mi láre.
0: Ìkóríta inú ó fi mọ̀.
1: Èmi ọmọ.
0: Bí àwọn èèyàn bọ́ ṣe ṣe kí ni bọ́ ṣe mọ rírì bàbá sí.
1: Lè dé mi sókè. Èmi ọmọ kò lè tanná ogo mi. Àlè mi ọmọ kò lè dá sọ́rọ̀ mi.
0: Ẹ̀mí ò gbàgbé.
1: Èmi táwọn fẹ́ rí lá.
0: Sẹ́mọ̀ yìí pé lẹ́yìn ètò eléyìí, ètò kan ló kù nínú oṣù yìí.
1: Ọ̀nà ọrùn fàyè mi táwọn fẹ́ rí.
0: Ọ̀pọ̀lọpọ̀ ti ń wò gbé bẹ́ẹ̀ mo ti gbàgbé.
1: Lánà.
0: Mo lo mẹ́ta pàtàkì tọ́lọ́run ṣe fún mi nínú oṣù yìí.
1: Ọkùnrin tanná ọrùn fàyè. Èmi ọmọ kò lè tán mi létò yìí.
0: Ẹja fi sí ọjọ́ mẹ́jọ.
1: Èmi ọmọ.
0: Ẹja ṣe kí ni ẹja mọ rírì àwa bàbá.
2: Èmi ọmọ kò lè pọn mi létò yìí.
0: Ẹyin bàbá náà ẹ̀yin náà mọ rírì ara yín.
2: Pọn mi létò yìí, ó ṣe Olúwa.
0: Ó tẹ̀ tí wá dá a báyìí. Àwọn bàbá wọn ti mọ̀ bí àwọn ọmọ bí wọ́n ṣe mọ rírì wọn sí báyìí. Bóyá ojú òpin ẹ̀dẹ̀ ni ìpín yẹn ń já. Ó náà mo fi ń ké. My precious son.
1: Iyẹ fun
0: Oluwa. My first fruit.

0: My firstborn. Ọmọ June 21 ni náà ni Joshua.
1: Iye fún
0: ire Olúwa tọ̀mí wá.
1: Olúwa. Ẹ wá ká jọ pé Jesu ga.
0: Ọmọ Fọlábí. Lórúkọ Olúwa. Ẹ̀mí rẹ̀ yóò gùn fún mi láyọ̀ àti àlàáfíà. Ọwọ́ rere tó ní lẹ́yìn. Ò ní sọnù mọ́ wọn lọ́wọ́. Bó ṣe múnú èmi àti ìyá rẹ̀ dùn. Inú rẹ̀ náà ò ní fi ìwà kankan bàjẹ́. Happy birthday, my son.
1: Oore tẹ́nìkan lè ṣe kó
0: má. Long life and prosperity.

0: Amoko ye ma ti lo. 0916-893-1000. 0916-893-1000. Tabi 0915 3334 8930 0915 3334 8930. O to lo dara ka fi ope fun Olorun.
1: Ni amu wa baba.
0: Ṣugbọn.
1: Okan
0: ni se Olorun nikan.
1: Ni amu wa Olorun.
0: Ni baba wa to ye ka fi ope fun. Baba ta tara won na wa saye nko.
2: O ṣeun fun wa. O la na fun wa. Tori ko ṣeun fun wa. O la na fun wa.
0: O ye ka mo riri iwo.
2: O tun wa pa wa lerin ayo. O ṣeun o ṣeun.
0: Iya ti baba je po.
2: Iya
0: se lori awon omo. Gbogbo eyin te wa.
1: Iya se fi yin Olorun oba.
0: Loju opo ti Facebook gbogbo yin na mo ki.
1: Olorun
0: wa la pe. Baba de cans ko le se lai wa nbe.
3: Ona mi la, ona mi la.
0: Le kuro le ku eto Happy Sunday from New Gara. Bẹ́ẹ̀ ni ìyá ọmọ lara láti ayégun olómi ọ̀lẹ́ kúrò lẹ́sà ìkáàbọ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́
3: ọkàn yìí
0: a ní kò ní bàjẹ́ lágbára ọlọ́run
1: ọkàn ọpẹ́ ni a mú wá bàbá
3: ọkàn yìí
1: ni a mú ọlọ́run
2: ọpẹ́ wá
0: ó ṣeun fún wa.

0: so emi lolope ni koni World Radio 89.3 FM. Ẹni tí ẹ ti ń darapọ̀ mọ́ láti agogo mẹ́rin sí agogo márùn-ún. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ yí pé abala méjì ló kalẹ̀ sórí ètò yìí, abala àkọ́kọ́ náà ni abala tani ọlọ́pẹ́. Ẹgẹ́ bí mo ṣe sọ lágbára Ọlọ́run bí Kristi ò bá ìdè ní ọjọ́ mẹ́jọ ìní. Ẹ máa múra ìbéèrè náà sílẹ̀, ẹ tó mọ̀ wípé mo ti ṣe ìlérí. Lórúkọ Ọlọ́run ọba kì í ṣe nípa agbára mi. Bí Ọlọ́run ṣe ń ràn mí lọ́wọ́ láti ṣe lọ́dọọdún, mo fún yín lẹ́bùn. Ohun mẹ́ta tọ́lọ́run ṣe nínú ayé mi pàtàkì nínú ọdún yìí. Ẹgbáradì ní ọjọ́ mẹ́jọ. Wọ́n lè láǹfààní láti yọ̀ǹda ẹ̀bùn náà fún wa. Wátá bá ti gbà á. Abala kejì náà láwa yìí lórí ètò ìmìlọ́lọ́pẹ́. Abala ọ̀rọ̀ àṣẹ.
1: Ọ̀rọ̀ láṣẹ dáfidáyé àtọ̀run.
0: Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa wípé abala yóò wà fún àwọn ikọ̀ àti èròjọ Ọlọ́run. Láti fi oore ọ̀fẹ́ àti àṣẹ tí Ọlọ́run fi fún wa. Láti fi jèrè. Láti fi tú sílẹ̀. Láti fi gbà lọ́wọ́ gbogbo agbára àti ọ̀rọ̀ kọ́rọ̀. Ó ní sọ kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi láradá.

0: tàbí ẹ̀yin náà ṣe ìsọjí abẹ́lé ni ẹ̀ ń ṣe ìsọjí ìta gbangba. Àǹfààní náà wà fún yín lábala yìí láti wá Life and Direct. Bóyá ìṣẹ́jú márùn-ún ni ìṣẹ́jú mẹ́wàá, bóyá ọgbọ̀n ìṣẹ́jú àbí ìṣẹ́jú márùndógún láti wá sọ̀rọ̀ nípa ìsọjí náà. Orí ọ̀fẹ́ tẹ̀fẹ́ káwọn èèyàn kó wá jẹ nínú ìsọjí náà. Tàbí ẹ̀yin náà fẹ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ fẹ́ báwọn èèyàn sọ ọ̀rọ̀ Ọlọ́run, àǹfààní yẹn wà ní abala yìí. Kàn pè mí lẹ́yìn ètò kí n kàn sí àbí ká jọ sọ̀rọ̀ lórí wàsà.
1: Nínú ọ̀rọ̀
0: 08038072357.
1: Nínú ọ̀rọ̀ ọmọ ní àṣẹ.
0: Mo sọ lórúkọ Jésù, gbogbo ẹ̀yin bàbá, èyí tó jẹ́ pé a ti ṣe pàṣípàrọ̀ bàbá tá a ti gbà á lọ́wọ́ yín, agbára àti àṣẹ tí ó gbà á padà lórúkọ Jésù, mo ní owó ọ̀nà ayé yín. Gbogbo ẹ̀yin bàbá, ojúṣe tẹ ti bàkò, ojúṣe tó ti bọ́mọ yín lọ́wọ́, ojúṣe èyí tó ti sọnù mọ́ yín lọ́wọ́, lórúkọ Jésù, Ọlọ́run gbà á padà fún yín. Mo sọ ẹ̀yin bàbá wọ̀nyí lórúkọ Jésù, ohun tó pa yín lẹ́nu mọ́ gẹ́gẹ́ bí bàbá tí ò jẹ́kẹ́ tọ̀rọ̀ sọ lórí àwọn ọmọ, lórúkọ Jésù, ohun tó pa yín lẹ́nu mọ́ yẹn, lórúkọ Jésù, ọ̀run pa á lẹ́nu mọ́. Ẹgbọ́, ohun tó jẹ́ pé ẹ̀yin bàbá wọ̀nyí tẹ́ fi lẹ́nu ọ̀rọ̀ lórí àwọn ọmọ yín, lórúkọ Jésù, ó yá ẹ gbà á.
1: Wọ́n fi ń ṣe fúnra wọn.
0: Ògo bàbá dà, mo gbà á padà fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé wọ́n ti gbà á lọ́wọ́ yín yìí, lórúkọ Jésù, ògo bàbá, ó yẹ gbà á padà. Ohun tó dára ni wípé kí àwọn ọmọ kí wọ́n kọjú sí bàbá wọn wípé a nílò ń báyìí, ṣùgbọ́n ohun tí ò lè jẹ́kẹ́ dáhùn tẹ́ fẹ́ ń dà wọ́n padà sí ìyá wọn, lórúkọ Jésù, ohun náà tó bọ́ sọnù lọ́wọ́ yín àní lórúkọ Jésù, ó yẹ gbà á.
1: Ibùdókọ̀ èrò tó lọ sí ìrìn àjò.
0: Ìkórìtà tẹ́ ti ń rákò gẹ́gẹ́ bí bàbá, ṣùgbọ́n tó yẹ kẹ́ ti dúró gẹ́gẹ́ bí ààbò lórí ilé yín, lórúkọ Jésù, agbára ìgbédìde, mo ní ó gbé yín dìde.
1: Lápẹ̀rọ sọ́kàn ti ń pariwo, ẹ wọlé 100 naira lówó orí ẹnìkan.
0: Gbogbo ẹ̀yin bàbá, èyí tó jẹ́ pé lọ́nà kan sí ìkejì tó yẹ kan ti pè yín ní bàbá fún àwọn ọmọ kan, lórúkọ Jésù, àtúnṣe yẹn lénìí, mo ní ó débà yín. Lórúkọ Jésù, ànísẹ̀, ẹ̀yin tó jẹ́ pé ẹ ti wà nípò bàbá, ṣùgbọ́n tí a ti pè yín ní bàbá lágbájá, lórúkọ Jésù, lẹ̀kùn náà, mo ní ó ṣí fún yín. Lórúkọ Jésù, mo ní lẹ̀kùn náà, mo ní ó ṣí fún yín. Kó tó di ọdún tó ń bọ̀, èyí tó jẹ́ pé wọ́n tún máa yayọ̀ àwọn bàbá, omijé yín ni, lórúkọ Jésù, Ọlọ́run nà án sọnù. Lórúkọ Jésù, mo ní omijé yín ni, mo ní Ọlọ́run nà án sọnù. Ìrìn àjò ọjọ́ ìní, ìrìn àjò ọdún yìí sí ọdún tó ń bọ̀, lórúkọ Jésù, ànísẹ̀, ohun tó yẹ pé ẹ̀yin náà fi máa fọwọ́ sọ̀yà wípé ẹ̀yin ni bàbá lágbájá, lórúkọ Jésù, látòkè wá, Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún yín. Gbogbo àwọn ọmọ èyí tó jẹ́ wípé bàbá wọn ń sun ẹkún lórí wọn, tó ń bẹ ní ìgbèkùn, lórúkọ Jésù, àṣẹ ìtúsílẹ̀, mo ní ó wọ ọbẹ̀ lọ. Lórúkọ Jésù, ọwọ́ àwárí, èyí tó wá àáké rí nínú odò ní ọjọ́ wọn nì, lórúkọ Jésù, mo ní ó ṣàwárí wọn. Lórúkọ Jésù, mo ní ó tú wọn sílẹ̀. Àṣẹ tó kọjá lọ wípé ẹ lọ sí ilé tòní, ẹ rí kẹ́tẹ́kẹ́tẹ́ àti ọmọ rẹ̀, èyí tó yẹ pé a so, ẹ kọjá lọ, ẹ lọ tú wá. Tó bá lẹ́nikẹ́ni tó béèrè, ẹ sọ wípé Olúwa ní fi ṣe, kò tilẹ̀ sẹ́nikẹ́ni tó lè béèrè. Lórúkọ Jésù, àṣẹ náà, mo ní ó kọjá lọ síbi ìgbèkùn náà. Lórúkọ Jésù, mo ní ó tú wọn sílẹ̀. Lórúkọ Jésù, mo ní ó tú wọn sílẹ̀. Gbogbo iṣẹ́ ẹ̀yin bàbá, lórúkọ Jésù, mo ní kó gba ẹ̀mí sí. Gbogbo iṣẹ́ yín, mo ní kó gba ẹ̀mí sí. Ògo bàbá nínú ayé yín, mo ní ó fara wọn. Gbogbo àwa tá a jẹ́ bàbá náà, ohun tá a fi ń fọwọ́ sọ̀yà, tá a fi ń jẹ́ bàbá, lórúkọ Jésù, ọ̀tá ò ní gbà á lọ́wọ́ wa. Lórúkọ Jésù, mo ní ayé ò ní gbà á lọ́wọ́ wa. Ohun yìí kò padà. Èyí tó jẹ́ wípé tó ń fi sọ wípé ní ìgbà kan rí ó dẹ̀ jẹ́ bàbá rere o, ṣùgbọ́n ní àkókò kò dẹ̀ rí bẹ́ẹ̀ mọ́. Lórúkọ Jésù, ìmọ̀ náà, ètò bẹ́ẹ̀, lórúkọ Jésù, Ọlọ́run dàárú. Lórúkọ Jésù, mo ní Ọlọ́run bà á jẹ́. Ògo Ọlọ́run, ògo bàbá, lórúkọ Jésù, mo máa faran lórí ayé wa. a o ma ni olorun orile ede nigeria o ya loruko jesu o ya ma fo ogo olorun o ya ma fara won alaafi olorun o ya ma joba abo olorun o ya sokale latoke wa o ya sokale o ya joba ile ise yi loruko jesu o ya ma ga loruko jesu o ya ma sare loruko jesu o ne pare ile ise ina o ne wo be gbogbo awon loga loga gbogbo awon osise loruko jesu agbara ati ase igbega olorun yo yonda re ogo ni fun olorun loki orun jesu christi olowa wa amen.

nǹkan wo ni gbogbo ayé ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.

ẹ má gbàgbé ètò tó wà lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ètò náà ni ìrírí làgbà. Sọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Olúwa fún mi láyọ̀. Aya Michael Ògúntọ̀nà nílé iṣẹ́ wa ní West Radio 89.3 FM. Ibẹ̀ náà la ti ń dá bí erin tàti ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. A kíyìn pé ẹ kú ìrọ̀lẹ́ o, a kíyìn tológun tológun, a kíyìn tọ̀rẹ́ tọ̀rẹ́, àsọ ìpẹ́ ṣe. Mo tún kíyìn ní orúkọ àwọn màmá wa olùdásílẹ̀ ilé-iṣẹ́ wa West Radio 89.3 FM, màmá wa Evangelist Lillian Bademosi, ẹ ṣe púpọ̀.

Eka le o hasiko yi seme lune, iroyin le wa la mwa fun yin lati ikone konga agbamogbe, Wells Radio 89.3 FM, ele iti akale si opopona Alaafin Avenue, Olu Yoli Estate, nile Ibadan, Ade Damola, Oloide, loniro yin shaju, egbe anwa koko otowa, nenu iroyin na. Aya re orile de Nigeria se ajoyo pelu awon baba loni bi a tin sami ayajo ojo awon baba kakere orile de agbaye awon osise ijoba ni ati ko iwe esun se makinde ti a se ko ohun to ni se pelu eto owo osu ifeyinti madamada eyan contributory pension scheme ile ise olopa ipinle oyo ni ati se iroyin kan lori itu sile awon eyan kan ti a pin ajigbe ni igbope ti a se salaye pe eto idola fawon eyan wonyi lo se nlo are tinubu gboriyin to se ti ranse korire si ijawe olubori oye banji nigba to n pe fun awon alatako lati se akojopo tun ti ifowoti fun igbese eyin ti a dibo yan ye ne bayi iroyin ohun re lekun rere obirin akoko nile ye senator Olureme Tinubu loni on lo ti mo riri ife okun ton ti yonda eleyi ti awon baba kakakiri orilede Nigeria eleyi ti pe won ni anse fun idile ton ti malebi oni kaleko won ninu oro ikini re lati sami ayajo ojo awon baba todun 2026 obirin akoko lo salaye pe awon baba oni pe won ko pa reberebe ninu mimo se iya soto awon awujo igboya ati awon ojo iwaju fa awon mo papa julo eto ikoni idabobo ati ijonda igbese lati ko awon molebi tun ti awon agbegbe eleyi to rese wale Olureme Tinubu on lo soro o pe awon baba oni won se awon toto ati eleyi to ye ninu ojo la fa awon mo won o se itesowo iwaju ninu gbigboriyin fun ti se baba re eleyi ti a pe won ni o se afikun re ninu awon igbese ati eleyi to kopa reberebe ninu igbese aye re obirin akoko lo wa gbadua fun awon molebi ati awon oba eleyi to ro kan fun okun siwaju se eto ti ogbon lati ma se eto ikoni ati itesowo iwaju kakakiri lorilede wa Nigeria awon osise ijoba ti a pe won segba ni ipinle oyo oni ati ko eto tutun eleyi ti a pe won ni won segbe wa se iwaju won eleyi ti a mo si ijo eto ohun to ni se pelu owo osu osise feyinti eleyi to je to ni madamada contributory pension scheme ni ipinle oyo awon osise ijoba naa ni salaye pe igbese naa oni pe yoo tun se afikun ohun to ni se pelu inira ati lasigbo eleyi ti a pe won awon osise naa koju ni ipinle oyo lasiko ta waye leta kan ti a fi sita to si ko sodo awon oniroyin eleyi ti a pe won fi sita loni ode ye awon osise toro naa kan eleyi ti a pe ni agba losu kini odun ti a waye ni a kaminu lori awon igbese yi ti a si bere si ni se akole ati ipe fun igbese ati dola okan won ninu awon leta ti a ko ranse si gomina be o ba gbagbe ijoba ipinle oyo ni ikan opin ose to koja yi ni a kede igbese awon kan to ni se pelu eto owo osu ifeyinti madamada naa eleyi ti a pe a se fawon osise feyinti ni ipinle oyo sugbon awon toro kan nigba ti won ko isele yi oni ara webe si gomina lati faye gba won lati wa ninu eto owo osu osise feyinti eleyi ti a pe o ti wa nile tele ile ise olopa ni ipinle oyo oni a pe won ti se iroyin kan eyi ti n ja rinrin loju opo ayelujara wipe awon meji kan ti a jigbe ni agbegbe igbope nijoba ibile ore lo pe ipinle oyo ni a pe won ti dola won ile ise olopa ni awon alase re sakawe iroyin ohun gege bi iro to jina sooto eleyi ti a pe o si le se akoba fun eto igbese idola ati ise eto abo eleyi to n lo lowo igbese ati iroyin to je jade on lo wa latari ikaminu ati eto ijinigbe ati awon isore eto abo mi tun waye lapi oke ogun orilede Nigeria ati awon agbegbe mi ni ipinle oyo pelu bawon iso alaabo se n gbiyanju sowo iwaju lati wa gbodekun awon iwaye ati lati fi eto abo awon ara ipinle oyo k
kí a fi dá wọn lójú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọ̀sẹ̀ ìròyìn kan tó jáde lójú òpó ayélujára. Eléyìí tí ó sì ń lọ káàkiri lórí wípé abilékọ Kubura Ọmọwùmí àti ọmọ rẹ̀ ọkùnrin. Eléyìí tí a pín ajú gbé ní agbègbè Igbópẹ̀ lọ́jọ́ 16 oṣù kẹfà ọdún tá a wà yìí, òun ni a ti gba òmìnira wọn. Nínú ìròyìn tó jọ mọ́ tòṣèlú, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ránṣẹ́ kú oríire sí gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Oyèbànjí lórí àtúndìbò eléyìí tí a fi yan padà gẹ́gẹ́ bí gómìnà. Eléyìí tó sì wá ń pe àwọn ẹgbẹ́ alátakò láti fọwọ́ ti gómìnà ọ̀hún láti lè ṣàṣeyọrí nínú iṣẹ́ eléyìí tí ìlú pèsè. Ààrẹ Tinubu ní ọ̀rọ̀ rẹ̀ wá nínú àtẹ̀jáde látọwọ́ ẹni tí ṣe alùbẹnusọ rẹ̀ Báyọ̀ Nanuga. Eléyìí tó jẹ́ kó di mímọ̀ wípé ètò àṣeyọrí àti ìjáwé olúborí náà nínú ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì lọ́jọ́ Àbámẹ́ta Sátidé àná òun ló ṣe àfihàn nínú ìgboyà nínú ètò àti tẹ̀wọ́ wájú ìrẹsẹ̀ walẹ̀ àti àwọn ètò ìṣèjọba eléyìí tó kọ́ àwọn ènìyàn mọ́ra. Ààrẹ Tinubu ló rọ gómìnà Oyèbànjí láti wà ní ìfarajìn kó sì ṣe àmúlò ìjáwé olúborí rẹ̀ láti rí pé ó ṣe ìtọ́jú tó ń ti tó tọ́ pẹ̀lú ohun tó yẹ fáwọn ará Èkìtì lórí gbogbo àwọn ìgbésẹ̀ àti ìlànà tí yóò tún máa tẹ̀sẹ̀ bọ̀ ní ọdún mẹ́rin míì. Ààrẹ ló tún gbóríyìn fún gbogbo àwọn tí a pé wọ́n díje nínú ètò ìdìbò náà pẹ̀lú bí gómìnà náà ti ṣe láǹfààní àti fààyè gba kíkálukú kí wọ́n ṣe ètò ẹ̀tọ́ wọn lábẹ́ ètò ìṣèjọba àwarawa nígbà tó sì jẹ́ kó di mímọ̀ pé àsìkò ti tó báyìí fún gbogbo wọn láti fọwọ́ ti Oyèbànjí lẹ́yìn láti ṣe ojúṣe àti ohun tí ìpínlẹ̀ Èkìtì eléyìí tí wọ́n fẹ́ látàrí àti tẹ̀sọ́wọ́ iwájú nínú ètò ìṣèjọba àwarawa. Àjọ tí ń ṣètò ìdánwò àṣewọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà JAMB òní pé wọ́n ti fòpin sí ètò ìgbaniwọlé sáwọn ilé ẹ̀kọ́ eléyìí tí a pé wọ́n ní ó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀kọ́ àwọn olùkọ́ nílẹ̀ yìí eléyìí tí a pé wọ́n ní wọ́n máa ń ṣe eléyìí tó sì ń fi òpin sí àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan pàápàá jùlọ lẹ́ka ètò àwọn olùkọ́ lórílẹ̀-èdè Nàìjíríà èyí tí ó sì tún mọ́ jẹ́ kí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìwé ẹ̀rí àwọn olùkọ́ náà kó jẹ́ ìgbésẹ̀ kan pàtó fáwọn tí wọ́n bá fẹ́ ṣètò ẹ̀kọ́ náà bẹ̀rẹ̀ láti ọdún 2026 ọdún 2027. Ìgbésẹ̀ yìí ló wá nínú àtẹ̀jáde àjọ JAMB eléyìí tí wọ́n fi síta fáwọn tó jẹ́ tọ́rọ̀ kan gẹ́gẹ́ bí ìlànà tẹ̀lé láti ọ́fíìsì ọ̀gá àgbà fún àjọ náà lóṣù kẹfà ọdún tá a wà yìí. Lábẹ́ ètò ìtuntun náà ìgbìmọ̀ tó rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ náà òní kéde wípé kò ní sí ètò ìgbaniwọlé sáwọn ètò ẹ̀kọ́ eléyìí tó jọ mọ́ ti àwọn elétò ẹ̀kọ́ àwọn olùkọ́ bẹ̀rẹ̀ láti tàṣà ètò ìkẹ́kọ̀ọ́ ọdún 2026 sí ọdún 2027. Ìgbésẹ̀ yìí òun ló fi òpin sí àwọn ètò kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbaniwọlé sáwọn ilé ẹ̀kọ́ eléyìí tí a pé wọ́n ní ó ti fi ọ̀pọ̀ ọdún máa wà nílẹ̀ tí wọ́n ti ń ṣàmúlò tí wọ́n sì ń tẹ̀lé láti máa ṣe àwọn ètò ìkẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ fásitì lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò ààbò ara ẹni làbòlú àwọn iléeṣẹ́ ọgbà àtúnirọ iléeṣẹ́ panápaná tó fi mọ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìwé ìrìnnà ilẹ̀ yìí sí DCFIB wọ́n ní pé wọ́n ti sá ìròyìn kan eléyìí tí a pé wọ́n ní ó jáde lọ́nà ayédèrú tí ó sì ń lọ káàkiri orí ayélujára wípé àwọn ti ṣètò ìsúnsíwájú sí ètò ìgbanisíṣẹ́ wọn tún lọ fún tọdún 2026. Nínú àtẹ̀jáde tí wọ́n síta lójú òpó ayélujára X lónìí òde yìí ìgbìmọ̀ náà ní a pé wọ́n ní wọ́n ṣe àtẹ̀jáde àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìtúsíta eléyìí tí a pé wọ́n ní a fi àmì ayédèrú sí orí àtẹ̀jáde náà tí wọ́n sì rọ àwọn èèyàn tọ́rọ̀ kan láti má ṣe kọ̀tí sí àwọn nǹkan wọ̀nyí. Wọ́n pe àtẹ̀jáde tí wọ́n pé wọ́n gbé síta yìí wọ́n ní a pé ó ṣe àgbékalẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ ọ́fíìsì ẹni tí ṣe akọ̀wé àjọ náà eléyìí tó sì jẹ́ kó di mímọ̀ wípé ètò ìgbanisíṣẹ́ tọdún 2026 òun ni a pé wọ́n ní wọ́n ṣe ètò ìsúnsíwájú rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wọ́gi lé ìròyìn náà. Àjọ náà kéde wípé ètò ìgbanisíṣẹ́ fáwọn tí a pín ti wẹ̀ yán kẹ̀kẹ́ ni ó láǹfààní àti tẹ̀sọ́ iwájú sí ìpele tó kàn pẹ̀lú ètò àyẹ̀wò fún ètò ìlera kálukú wọn eléyìí tí wọ́n pe yóò sì bẹ̀rẹ̀ lọ́jọ́ 12 oṣù kẹfà ọdún tí a wà yìí. Ètò ìgbanisíṣẹ́ náà wọ́n ní pé ó ní ṣe pẹ̀lú gbogbo àwọn tí wọ́n wá iṣẹ́ sí iléeṣẹ́ ọgbà àtúnirọ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìwé ìrìnnà iléeṣẹ́ panápaná tó fi mọ́ àjọ ààbò ara ẹni làbòlú. Àkójọpọ̀ ìròyìn lẹ̀ wá fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tún máa lọ ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà
nínú ìròyìn náà. Nínú ìròyìn láti mọ́ fún yín pé obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu lónìí, òun ló ti ṣàmì àyájọ́ ọjọ́ àwọn bàbá pẹ̀lú ìfẹ́ tó ń ti ìṣọ̀kan tó fi mọ́ ìfara ẹni jìn léyìí tí àwọn bàbá ní káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹbí àwọn òṣìṣẹ́ tí ẹpin àgbà ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a ti kọ àbá tuntun. Eléyìí tó ní ṣe pẹ̀lú ètò owó oṣù òṣìṣẹ́ fẹ̀yìntì onítì mọ̀dámọ̀dá contributory pension scheme ní ìpínlẹ̀ Ọ̀yọ́, nígbà tí àwọn òṣìṣẹ́ náà jẹ́kodímọ̀ pé ètò náà òyìn pé yóò tún ṣe àfikún ìnira àti làásìgbò eléyìí tí àwọn òṣìṣẹ́ náà ń kojú ní ìpínlẹ̀ yìí. Bákanáà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sẹ́ ìròyìn kan tó ń jà ìrìnrìn lójú ọ̀pọ̀ ayélujára ètò ní ṣe pẹ̀lú àwọn èèyàn méjì kan tí wọ́n pín jígbé ní agbègbè ìgbópẹ̀ níjọba ìbílẹ̀ Orè Lópè eléyìí tí wọ́n pín ìròyìn náà ń sọ̀rọ̀ wípé wọ́n ti tú wọn sílẹ̀. Àjọ Jáàbò ló fòpin sí ètò ìgbanisíṣẹ́ kan ètò ìgbaniwọlé sáwọn ilé ẹ̀kọ́ eléyìí tí àwọn ilé ẹ̀kọ́ tó ń kọ́ni nípa ètò ẹ̀kọ́ tí wọ́n pín wọ́n ní wọ́n nìyẹn máa ń ṣe eléyìí tó sì ń ṣàmì àyípadà lágbọ̀n ètò àwọn olùkọ́ lórílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n pe yóò sì máa fòpin sí ètò náà bẹ̀rẹ̀ láti sá ètò ẹ̀kọ́ ọdún 2026 sí ọdún 2027. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò ara ẹni làbò lù iléeṣẹ́ ọgbà àtúnirọ iléeṣẹ́ panápaná àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìwé ìrìnnà ilẹ̀ yìí wọ́n yá pé wọ́n ti sẹ́ ìròyìn kan eléyìí tó ń jà ìrìnrìn lójú ọ̀pọ̀ ayélujára wípé ètò ìgbanisíṣẹ́ tọdún 2026 ni ẹ pé wọ́n ti sún sọ́wọ́ iwájú. Èyí lópin ìròyìn lẹ́wà fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wà látọwọ́ ẹ̀ka eléyìí tó ní ṣe pẹ̀lú ìròyìn àti àwọn tó ń lọ ní iléeṣẹ́ ìkànnì kànga àbẹ́mọ̀gbẹ́ Wednesday 89.3 FM. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú ọ̀pọ̀ ayélujára wa gbogbo pẹ̀lú àti Wednesday 89.3 nígbà tí ẹ lè fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú ọ̀pọ̀ ayélujára Facebook wa pẹ̀lú àti Wednesday 89.3 FM fan page. Bákan náà lè gbà wá sọ́wọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsreadyt93.com nígbà tí ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ́ Wellsreadyt 9.3 FM lórí ẹ̀rọ 0916-893-2000 lẹ́ẹ̀kan sí 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóyèdè lómùrì náà sétí gbọ̀nyìn ẹ ṣe tẹ́gbọ́ ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ́ Wellsreadyt 9.3 FM Ọlọ́run yóò bùkún fún yín, òrùn ayọ̀ láòsùn.

0: ó ìwọ ayọ̀ sọ́lúwa ẹ̀yìn lẹ̀ gbogbo. Ẹ wọ́ sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tìyìn. Yóò kí ẹ máa dúpẹ́ fún. Kí ẹ máa ṣe ní ọba àwọn ọba.
1: Ìlàjọra rẹ̀ ló.
0: Ẹ máa polongo rẹ̀ káàkiri àgbáyé. Torí pé ewúrẹ́ wọ́n yin Ọlọ́run.
1: Ojú ikán yíwẹ̀ wẹ̀ jẹ́.
0: Ẹranko inú gbó wọ́n yin Ọlọ́run. Ẹyẹ ojú ọ̀run yin Ọlọ́run o.
1: Dúlọ́dẹ ni bẹ bọ̀rà jẹun náà.
0: Àwọn ẹja tí ń bẹ nínú omi wọ́n yin Ọlọ́run.
1: Ẹ̀dá mi mọ́mọ́ jẹ́ o.
0: Àwọn èèrà tí ń rìn lórí ilẹ̀ àwọn náà ń kí Ọlọ́run kò ṣẹ́.
1: Orí mi mọ́.
0: Ewéko igbó kan ń dúpẹ́. Ṣẹ̀rí afẹ́fẹ́ tí ń fẹ̀hùn ìyìn Ọlọ́run ní fi hàn.
1: Orí mi máa ma jẹ́
0: o. Oòrùn tí ń ràn ń sọ títóbi agbára Ọlọ́run.
1: Orí mi máa ma jẹ́
0: o. Òjò tí ń ràn ń kọ́. Òun náà ń sọ bí Ọlọ́run ṣe ní agbára tó ni. Àní ẹjẹ́ ká wá sẹ́nu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tìyìn. Ká máa dúpẹ́ fún. Torí bá méjì kọ́ àwa ní ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Àpáta ayérayé ẹ̀rù jẹ̀jẹ̀. Àtòrí ẹ̀ tí ò sún wọn ṣe. Ọba tí ń gbé ọmọ tálákà dìde lákìtàn tó sì ń gbé sórí àga àwọn ọmọ aládé. Mo kí ọkọ iṣẹ́ o lódùmọ́ rẹ̀. Ìwọ ni alágbára alágbára kan ṣoṣo tí ń jọba lórí gbogbo alágbára ayé. Bó ṣe wọ̀ ọ́ náà ló ń ṣọlá, bó ṣe wọ̀ ọ́ náà ló ń ṣògo. Tí ò sí bàbá ńlẹ̀ tí ó bí ọ́ lè rí.
1: Bàbá mi ni fíìmù àjọ́gbọ́ fẹ̀yàn.
0: Ọba mi ẹ̀rù jẹ́jẹ̀ jẹ́ ẹ̀rù jẹ́jẹ̀ tí ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rù.
1: Ọlọ́run mi fún ni lọ́gbọ́n sẹ́.
0: Ọba mi ẹ̀rù jẹ́jẹ̀ ẹ̀rù jẹ́jẹ̀ jẹ́ ọba tí ń fi ẹ̀rù lé àwọn ẹ̀rù wọgbó lọ. Àwọn ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń ṣàwò gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Òun tó kú fi ń ṣagbára èégan kò kú kú yé èèyàn. Ayé wawawa èèyàn tututu kò ṣe é tú. Ṣé olódùmọ̀ rẹ̀ ẹ̀rọ ń bà mí o. Ó dáyé mo bá irun lórí ni bó ṣe débẹ̀ mi ò mọ́. Mo dáyé mo bálà lọ́wọ́ ni alábẹ tó kọ́ kò yé mi. Egungun ló fi rọmọ sínú aláboyún. Aláboyún jẹ gbígbóná ǹjẹ́ tútù bẹ́ẹ̀ kò débi tọmọ ń gbé o. Iṣẹ́ rẹ̀ náà ni olódùmarè. Àtijọ́ mo ti ń dáyé mò ń tẹlẹ̀ ilé òjì mọ́ mi lẹ́sẹ̀ rí. Bẹ́ẹ̀ sì rí ayé yìí orí omi ló gbélé. Àníjọ́ mo ti ń wo súnmọ̀-súnmọ̀ ò jálé mi lórí rí. Bẹ́ẹ̀ sì ni n ò rí kàpó òfòpó kan gbèdú o. Ẹ̀wá wo súnmọ̀ náà ló tẹ lọ rẹ̀rẹ̀ bí ẹni tẹ aṣọ yìí. Ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmọ̀ rẹ̀ àdìtú ní iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìwọ ló forí ṣe lé ọgbọ́n. Ó fi ikùn ṣe lé ọ̀rọ̀. Wà fẹnu ṣe ilé ìgbóhùn sọ̀rọ̀ jáde. Èèyàn gangan ní ilé igbó lòun. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Ẹni bá kú mọ̀nú ròyìn ó mọ̀ dúpẹ́. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ ìjì ló jà. Ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kí ìjì ayé ó gbé wa lọ.
1: Ìlú ìjọra ni lójúkọ. Torí pé Ọlọ́run ló fún ni.
0: bẹ́ẹ̀ni ọlọ́run ni ta ló le kọ́lé náà bí ò bá ṣe pọ́lọ́run kọ́ bẹ́ẹ̀ni ta ni olùṣọ́nà ti ń pàlú mọ́ pọ́lọ́run ò bá pa ìlú ọ̀hún mọ́ ẹ̀dẹ́kun ẹ̀ bá ń sọ fún àwọn fijilantẹ́ pé wọ́n kàn ń fi oorun pa ojú wọn ni wọ́n ń ṣeré gẹ́lẹ́ kábíyèsí ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ó ga ó lópin ó fẹ̀fẹ̀fẹ̀ ọ̀run ò gbà ọ́ ó wá fọ̀run ṣẹlẹ̀ ò fa iṣẹ́ àpótí ti ṣẹ̀ gbogbo ayé pátá wá dàbí ẹlẹ́gà níwájú rẹ ọba mi òkè kábíyèsí olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́
1: orí mi mọ́
0: èmi mọ̀ lè kí ọ látòní dọ̀la tí wọn ò sì ní fi kan pé méjì ó ti di májẹ̀mú láàrin èmi àtọ́lọ́ni gbogbo ìgbà ń bá ti gbóhùnmí sórí afẹ́fẹ́ ọlọ́run ọba ni wọn kọ̀ọ̀kọ́ kí wọn ó kí wọn ó ṣe lọ́ba àwọn ọba láìsí ọlọ́run ta lè mí láìsí ọ̀rọ̀ kí ni mo fẹ́ sọ ọlọ́run tí mò ń kì í gangan lọ̀rọ̀ alátètè kọ́ṣe náà lọ̀rọ̀ ń ti wà kábíyèsí ọlọ́run ọba ọ̀rọ̀ tèmi ń sọ ìbàrẹ́ lógúnlógún ìbàrẹ́ lọ́gbọ̀nlọ́gbọ̀n olódùmọ̀rẹ́ ọba tó lẹ̀mí mi ẹ ṣe bímọ ọ̀tá ni ò fẹ́ kẹ́yẹ ó gbáyé mọ́ orí ẹyẹ ní kẹ́yẹ yọ gbà mò ń dágbére níjẹ̀jọ́ tí mo ní ká tún padà a mọ̀ pàdé lónìí ọ̀rọ̀ tèmi sọ láyà àjẹjọ́ wọn àbá mo dá ojàre ọlọ́run ọba mi òkè ló bá ń fàṣẹ sí abẹ́ ẹ̀gbọ́n tí mo sọ ni ànímọ̀ tó ò fẹ́ ká gbáyé mọ́ orí ẹyẹ ní kẹ́yẹ yọ ọ̀tá tí mò ń sọ ìgan ní dọ́mọ ẹyẹ lókùn àwọn wọn tún ń dá lóró aláwọn tí mò ń sọ ìgan ni wọn ò ní kó lè wá jà àwọn ò tó ní kó ló kó wa mú ẹ ṣe bórí ẹyẹ ni ò pẹ́ yẹ bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mú ó gbà pọ́npọ́ lọ́wọ́ onípọ́npọ́ fi fọ́ọ̀mù onípọ́npọ́ lórí pòpòpò onípọ́npọ́ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ gbin kábíyèsí olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ tọ́ wọn ò mọ yàn ọ́ wọn ò mọ kí ọ o ló jẹ́ ń sọ wípé tolúwa nílẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀ ó ti fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi ta ni yóò gorí òkè olúwa lọ tàbí ta ni yóò dùn bí mímọ rẹ ẹni tó ní ọwọ mímọ àti àyà funfun ẹni tí ò gbé ọkàn rẹ sókè sí asán tí ò sì bá wọn búra ẹtàn òun ni yóò rí ìbùkún gbà lọwọ olúwa àti òdodo lọwọ ọlọrun ìgbàlá rẹ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ tí wọ́n ń ṣe àfẹ́rí rẹ ọlọrun jákọ́bù ó ní ẹgbẹ́ orí yín sókè o ẹ̀yin ẹnu ọ̀nà là ń bá wí ẹ̀yin ọ̀nà kọ́nà ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni ẹni tó nílé fẹ́ wọlé ẹ sílẹ̀kùn ẹ lànà éfrata wọ́n á ń bèèrè pé ta ni ọba ògo èyí ó ní olúwa tó lè tó sì ní agbára ni olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ oríyìn sókè yẹn nu ọ̀nà ká gbé yín sókè yín ilẹ̀kùn ayérayé o ọba ògo fẹ́ wọlé ta lọ́ba ògo yìí náà olúwa àwọn ọmọ ogun ò náà lọ́ba ògo àlàáfíà fún yín nínú

0: Àláfíà fún yóò ní gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi. Ṣé àláfíà ni mo bá yín? Àláfíà kọ́lé a wà gẹ́gẹ́ báwa náà ṣe wà lálẹ́ tòní. Òní ọjọ́ ìsinmi mọ̀nẹ́ ọjọ́ kọkànléníogún nínú oṣù kẹfà ọdún 2026 lẹ́yìn ikú Jésù Kristi Olúwa wa. A kú ọjọ́ ìsinmi. Bí Jésù Olùgbàlà bá fa bíbọ rẹ̀ sẹ́yìn ọ̀pọ̀ rẹ̀ láṣe lókè pẹ̀, Ọlọ́run ọ̀run yóò fi ìsinmi fún ọkàn gbogbo wa. Ẹjẹ́ ń ṣe àdúrà yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí gẹ́gẹ́ bí ẹ̀mí ṣe fún mi ní ohun. Àwọn nǹkan kan ń bẹ tí èèyàn fi ń wo Ọlọ́run. Èmi ò sọ̀rọ̀ ẹ̀sìn báyìí, mò ń sọ̀rọ̀ ìbáṣepọ̀ èèyàn àtọlọ́hun. Àwọn nǹkan kan ń bẹ ò tí èèyàn fi ń wo Ọlọ́run. Àṣírí ìwo Ọlọ́run. Ẹ gbọ́ mi dáadáa, mo fẹ́ sọ̀rọ̀ agbára, mo fẹ́ sọ̀rọ̀ àṣẹ sí gbogbo ọkàn tí ń gbọ́ mi lálẹ̀ yìí. Wípé ohun tẹ́ ẹ fi ń wo Ọlọ́run èṣù ní bàbẹ̀jẹ́ o. Ẹni tó bá mọ ìtumọ̀ àdúrà yóò ti máa ṣàmì dáadáa. Ṣé ẹ rá ohun tẹ́ ẹ fi ń wo Ọlọ́run ní kété tí èṣù bá ti bàbẹ̀jẹ́? Ó tán nìyẹn. Kí ni mo sọ ẹ̀gbọ́n mi, mo ló tán nìyẹn. Ohunkóhun tó wò tẹ́ fi ń wo Ọlọ́run. Èṣù ò ní bàbẹ̀jẹ́ o. Bí èṣù àwọn èèyàn ìka ayé bí wọ́n ò bá mú yẹn. Báwọn ìka èṣù ayé bí wọ́n ò bá rí èèyàn lẹ́fàṣẹ. Àdìtú àṣírí òun àtọlọ́run ni wọ́n kọ́kọ́ mọ̀. Wọ́n bá ti lè gẹ́ẹ̀tì fọ́múlà ọ̀hún. Tọ́
1: orí mi máa ma jẹ́.
0: Ó dìgbò sínú.
1: Ẹ̀dá mi máa ma jẹ́ o. Orí mi máa ma jẹ́ nù.
0: Ètò orin ẹ̀mí ó tún bẹ̀rẹ̀ lálẹ́ òní ò gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Ẹ ti mọ̀ wípé èmi bí n bá ti dé. Olúgbémiga ọmọ́tọ̀ṣọ́ yọ Radio Apostle. Àárọ̀ gbólóhùn bí ẹni rọ góòlù ọmọ ìyá àdúà. Bí n bá ti ń gbóhùn sórí agbágbé gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀, èmi gangan ìwé tá a kọ ni. Nínú ìwé tá a kọ lèmi ti ń ṣiṣẹ́. Ohun tó ń bẹ ń bẹ̀ nù. Èmi ò lè sọ nǹkan kan bí èṣe wípé a yọ̀ǹda ẹ̀ fún mi látọ̀run. Lórúkọ gbogbo àwọn tá a jọ wá mú ètò ìwáṣe tí gbọ̀yìn látòrí àwọn aláṣẹ ìkànnì
2: yìí.
0: Àwọn ọ̀gá lọ́gàá ní abala ẹ̀ka kọ̀ọ̀kan. Henry Osagie onlọ́lọ́wọ́ Bọ́tìn fún Ṣàtàwàyé. Àti gbogbo àwọn tá a jọ mọ àǹdàṣẹ́ da ọ̀pọ̀lọpọ̀ lórí ètò tòní. Orin ẹ̀mí ni o. Lórúkọ àwọn èèyàn yìí òní èmi Olúgbémiga Ọmọ́tọ̀ṣọ́. Your Radio Apostle kì í kàbọ̀ sórí ètò orin ẹ̀mí. Ẹ dákun ẹ jẹ́ ń dá tọ́mìnà kí n lè lórí ọ̀fẹ́ láti lọ rí iṣẹ́ mímọ̀. Ṣé rí bí n bá padà dé orin ẹ̀mí ó bẹ̀rẹ̀ o gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wọ jàre ẹ kú.

0: so eje ntumo kiyin ku kale o ni gbogbo bi te tin gbo me beyin ba si sese ndarapo mo mi eyin na e kaabo sori eto orin emi pelu olugbe mi go motosho your radio apostle
1: emi orun wa
0: orin emi tun bere A tun fe yire orin emi wo lale toni o. E ti mo wipe eto yi ko ni afojusun meji ju wipe anise. Orin emi a fe soji pada. Beni, orin emi o le ku. Ohun ta ba pe lemi iye ni. Baba si tin so pe iye. Oun ti eku ni
1: Yomi wa te o
0: Eyin te n so pe orin emi ku e mo so be mo o jare Orin emi o le ku
2: Dari fi to mo ranse
0: Boya won ti won korin emi ni o to nkan mo
2: Da lo le soro yi
0: Ki a lo fa ni bo won lo Ki lo se won ri?
2: Lai fi toro kura re se.
0: Ene kan ni aniyan aye lo ti gbe won lo.
2: Iko ma se pe Oluwa to lena eni to.
0: To, eyin wi o.
1: Eni Oluwa.
0: Bi Jesu Oluwa se so. Si Pontu Pilatu lojo si. Amo n te mi mo ni wipe O shibo ti wule ko dito ayin eto yi o na lati gbe kale lati mo shawari awon olorin emi laye ojo ni tori pe emi mo pe eyin edakun ibukun bembe bo wa ni ohun to ni bukun nu a se wa ma wo sun ti o fi se be ta fi ni gbo mo Eyi gan ni ipenija ti wa. Wipe anise orin emi o yo gba agbara otun. Tori baba n korin emi Olorun a mo sise agbara. Awon ide a mo ja. Mo mo so be abe ti gbagbe ni. Pe baba n korin emi ise agbara mo se.
2: Ore mi mo yi.
0: Baba n korin emi awon agan won a mo dolomo enikan orin lo gbo a si si ninu a besi olorun
2: ojo re mi mo yi ami re
0: awon onirobinu je okan bi won ba gbo orin emi ayo a si mo pada sokan won awon ti ireti won ti pin A e je kan won gborin emi ireje asi sojinu won ka besi olorun elomi ngbo ba o pe abo ni o aye ohun se wa ri bayi kini sele so ngan a e jo gborin emi
2: wa yan fe ma mi saferi re
0: yo si mo ni soji emi lati nu okan re yo wa mo ni ran ojo la rere En to ti wo pe ko si nkan kan mo. Orin emi a wa mo so fun pe aloku se o ku repete. Agbara nbe nu orin emi. O gbe yin olorin emi te ti korin seyin. Oruko Jesu e o gbere. E o mo pe orin gan la lo re ko Olorun ni. Beni. Eni kan ni se mo ti dorun ri ni ayemi kan nu oro Olorun ni oro Olorun si re be ni ati ami ni o si ro kankan me ga fun mi ni idaniloju pe anise orin la lo re ko Olorun tora ati era won angeli baba won yi tere ka won si nko mimo mimo so lodumare eyin Olorun emi mo ki yin o eyin te ti fi oruko yin kunle fun baale E mo kunle fun. To lale to ni mo ni alejo. Olorin emi ni won.
2: Laarin wa
0: Wọ́n wà lára àwọn tí àwọn náà ti fìfẹ́ hàn sí ètò alágbára tí ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ní ìkànnì yìí. Pẹ̀lú àjọṣepọ̀ àwọn tí wọ́n ní ìmọ̀ nípa bá a ṣe ń ṣètò orin ẹ̀mí. Ẹ gbọ́ mi o. Àwọn onímọ̀ bá a ṣe ń ṣètò orin kọ́ mo sọ o. Bá a ṣe ń ṣètò orin ẹ̀mí. Ẹ wà mọ́ sọ pé kí ni ìyàtọ̀ tí ń bẹ ńbẹ̀? Ẹ ìyàtọ̀ ń bẹ ńbẹ̀. Àwọn tí ń ṣètò orin ẹ̀mí yàtọ̀ sáwọn tí kàn ń ṣètò orin ṣá. Àwọn ẹni ẹ̀mí ló gbọ́dọ̀ ṣètò orin ẹ̀mí ìyàtọ̀ tí ń bẹ ńbẹ̀ nú.
2: Ó kọ́ rẹ nìgbàlà tí a wà ń wá láti mọ̀ o.
0: Ẹ bá fẹ́ ṣe nǹkan tẹ̀mí, ẹ nílò àwọn èèyàn tẹ̀mí.
2: Ìyá ló kọ́ rẹ.
0: Bẹ́ẹ̀ bá fẹ́ ní rìsọ́ọ̀tì tẹ̀mí. Bẹ́ẹ̀ ni. Ẹ ní ara ò lè ṣe nǹkan tẹ̀mí ká mọ́ rí.
1: Ìwọ là ń wò.
0: Tọ́ ìkànnì West Radio, wọ́n mọ̀ gbé orin ẹ̀mí tó ní agbára jáde fún ìran ta wà yìí. Àwọn èèyàn ogún péré ni tí wọ́n ti fìfẹ́ hàn páwọn náà fẹ́ kópa ní ìjókòó pọ̀ bíi ti yàrá òkè lọ́jọ́ Pentecost. Abèsè Ọlọ́run, ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀. Ṣé ẹ rántí ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ Pentecost? Ìpadàbọ̀, ìjáde, àwọn apostẹ́lì. Kí lẹ rí kó ṣe ná? Báwọn apostẹ́lì ṣe jáde. Ẹ̀yin ò gbọ́rọ̀ láti ẹnu àwọn apostẹ́lì ni. Àbẹ́ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀. Òun tó ti ẹnu wọn jáde lẹ́yìn ọjọ́ Pentecost. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tó kọ́kọ́ gbọ́ ẹwà iṣẹ́ agbára tó ṣẹlẹ̀. Mo ń fẹ́ kẹ́ mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní yàrá òkè. Wọ́n ti fẹ́ gbé orin yìí jáde pẹ̀lú àwọn tá a ti kún fún ẹ̀mí mímọ́ láti gbé orin ẹ̀mí jáde tó jẹ́ pé kò sí etí kan tó gbọ́, kò sí ojú kan tó wò ó, kò sí ẹnu kan tó sọ tí ò ní jẹ́rìí. Bẹ́ẹ̀ ni ó eléyìí kọjá pé kéèyàn máa dánu mọ́ nǹkan. Ọ̀rọ̀ Ọlọ́run lèmi ń sọ fún yín. Tọ́lọ́run fẹ́ ṣe ni mò ń sọ fún yín ní wẹ́rẹ́dì wẹ́rẹ́. Àyè sì kò fún àwọn èèyàn díẹ̀. Bóyá olórin ẹ̀mí lẹ́yìn náà ẹ nífẹ̀ẹ́ láti darapọ̀. Ó ti fẹ́ pé o. Kódà àwọn tí wọ́n ti nífẹ̀ẹ́ páwọn fẹ́ darapọ̀ tí wọ́n pè wọ́n ti ju ogun lọ. Ṣùgbọ́n àwọn kan ń sọ wípé àwọn ń bọ̀, àwọn ń bọ̀. Tọ́ bí Jésù ṣe sọ fún àwọn apostẹ́lì lọ́jọ́ sí pé ẹ mọ́ sùn wàyí. Oorun kọ́ lẹ̀yìn ń sùn, ẹ mọ́ bọ̀ wàyí ni màá sọ. Tọ́ orí ọ̀fẹ́ sì ṣí sílẹ̀ fún àwọn èèyàn péréte. Tí ogun bá ti pé, ó tún di ọjọ́ mìíràn. Nọ́mbà mi náà ní kẹ́ ẹ pè. Ẹ̀yin olórin ẹ̀mí tẹ́yìn náà fẹ́ darapọ̀ mọ́ àwọn olórin èyí tí wọ́n ti ṣetán fún ìran tá a wà yìí ni o. Nínú yàrá òkè níbi tá a ti ń gbórin ẹ̀mí alágbára jáde ní ìjókòó pọ̀ àwọn èèyàn ogún tí ẹ̀mí Ọlọ́run kúnnú wọn. Oníkálukú pẹ̀lú tíráàkì ẹ̀ ni yóò

0: a wa fi awon irinse igbalode on la fi ka sile a fi record e je ma fi ebo si daada elomi le wo pe ka sile a fi record e ni ona ti o se gbole ti daada ka ben ni awon camera awon irinse ayaworan ti igbalode awon na wa ninu yara agbara awon irinse to ti gba agbara emi mimo kabiyesi olodumare ti aworan na o si mole bi oju omo titun
1: emi orun wa
0: awo ohun yo jade ni audio ati video ìrànlọ́wọ́ gbà ní pẹ̀lú ìran tọ́lọ́run fún iléeṣẹ́ West Radio 89.3 FM fún àwọn tí ń kọrin ẹ̀mí ní ìrántá wáyé ní ìlànà láti gbé orin ẹ̀mí jáde. Bórin ọ̀hún bá ti wá jáde tán gbogbo ẹni tó kópa níbẹ̀ la fẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n mọ̀ yín pẹ̀lú orin yín àwọn àmọ́ gbé yín wá sórí rédíò ní òrèkóòrè a mọ̀ fún rere orin ọ̀hún lóòrèkóòrè a mọ̀ play rẹ̀ ní stúdíò wa lóòrèkóòrè títí tí gbogbo ìjọ tí gbogbo ilé tí wọ́n fi mọ orin ọ̀hún torí gbogbo ilé la fẹ́ kó dé wọ́n lè rí iṣẹ́ ìyanu ọlọ́run gbogbo etí la fẹ́ kó gbọ́ gbogbo ẹnu la fẹ́ kó mọ̀ kọ́ wọ́n lè mọ̀ jẹ́rìí agbára ọlọ́run promotion ni ẹ̀ yóò ní agbára pọ̀ wọ́n lọ lórí àwọn social media tọ́lọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti fi ránṣẹ́ láàrin ìṣẹ́jú mélòó ó ti kárí ayé bẹ́ẹ̀ ni ẹ mọ wò ní ìkànnì West Television bẹ́ẹ̀ ni o gbogbo àwọn tó bá ti kọ́ ni wọ́n wà sórí ìkànnì West Television ìrìn àjò ẹ̀mí ni àníṣẹ́ orin ẹ̀mí ò lè kú tọ̀ bẹ́yìn náà bá ti nífẹ̀ẹ́ tẹ̀ wà lára àwọn olórin tọ́lọ́run sì ti fi hàn yín pé wákàtí yín tó ta fẹ́ ṣe yín lógo lẹ́yìn ètò yìí ni kẹ́ ẹ pè mí mo fẹ́ kọjá lọ sí ọ̀dọ̀ àlejò mi lára àwọn tí wọ́n wà tí wọ́n jókòó papọ̀ ní yàrá òkè akọrin ẹ̀mí ni wọ́n o bóyá ẹ jẹ́ kí n fi orin wọn gangan kí n fi gbé wọn wọlé kẹ́ ẹ lè mọ ẹni tí mo ń sọ gangan.

0: torí mo ti rọ́mọ ọba tó padà wá ṣẹ̀rú rí. Mo ti ráṣẹ gìtà tó padà dọlọ́rọ̀ lọ́la. Nípò ìràkòrò lórílẹ̀-èdè yìí ẹ̀dìdẹ.
1: Ẹ̀yin lẹ kọrin ọ̀hún.
0: Bẹ́ẹ̀ni.
1: Kí ni ìran tó wà nídìí orin ọ̀hún?
0: Ìran tó pọ̀ ló wà nídìí orin yẹn, torí nǹkan ò tí ì dàbí ó tún ṣe dà lásìkò yìí. Nígbà yẹn náà nǹkan ti ń ó ti ń dàrú díẹ̀ díẹ̀ mọ́ra wọn náà ní orílẹ̀-èdè yìí. So Ọlọ́run fún mi ní ìran orin yẹn láti wípé ká fi sọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí jí pé bí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè yìí, ká tètè dìde ká jí gìrì, kì í ṣe fún dìde láti jà, kì í ṣe ìdìde láti pé ká ṣọ̀tẹ̀, kì í ṣe ìdìde láti pé ká gbógun ti àwọn aṣáájú wa, ṣùgbọ́n ká dìde láti pé ká jà fún àlàáfíà orílẹ̀-èdè, ìtẹ̀síwájú orílẹ̀-èdè, bí ohun gbogbo fi wà ní àlàáfíà tí ó dẹ̀ wà ní ìrọ̀rùn. So òun ni orin yẹn ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ó dẹ̀ tún tawájú wípé ká lè rántí wípé tá a bá tètè dìde ní àkókò yẹn, nǹkan wọn máa ṣe kí ni o, yóò máa bàjẹ́ sí ni. So òun ni orin yẹn gangan dálé lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Kábíyèsí Ọlọ́run. Ọlọ́run ràn yín níṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a wà yìí. Ẹ jẹ́ kí n wá bìyín léèrè béèrè yìí. Evangelist Olúwadáre Adébọ̀wálé Iyọ̀ Ẹ̀mí. Ẹ̀yin gẹ́gẹ́ bí olórin ẹ̀mí, ẹ jẹ́ sọ pé àwọn kan wọ́n máa ń sọ wípé orin ẹ̀mí kò lérè lórí o, wọ́n ní ò pé lọ́jọ́ tíyín, kí lẹ́yìn lè sọ?
0: Ìhà tó bá kọ sí kálukú, òní yẹn máa sọ nípa ẹ̀. Lóòótọ́ bá ní ká wo ìbẹ̀rẹ̀ pẹpẹ foundation orin ẹ̀mí, ó jẹ́ ìrìn àjò tó yẹ pé àwọn èèyàn tètè sọ̀pọ̀tì èèyàn. Ẹni tó bá ní ìran gangan ni ó di ìran ẹ̀mú ní ìbẹ̀rẹ̀.
1: Ẹ bá ń túbẹ̀ ń sọ.
0: Àwọn èèyàn tètè sọ̀pọ̀tì èèyàn ní ìbẹ̀rẹ̀ tó bá jẹ́ orin ẹ̀mí. Ká sọ̀rọ̀ nípa èyí.
1: Tó bá jẹ́ orin ẹ̀mí.
0: Àwọn ètètè sọ̀pọ̀tì èèyàn.
1: Wọ́n ètètè tí èèyàn lẹ́yìn ràn yàn lọ́wọ́.
0: Ẹni tó lè fàyàn tí ó fàyàn sókè, so èèyàn ètètè rí. Ṣùgbọ́n ẹni tó ní ìran ló máa dúró ti ìran ẹ̀ láti má jẹ́ kí òun wà ní ojú kan náà. So gbogbo effort téèyàn bá ní, agbára tọ́lọ́run bá fún yàn, lèèyàn fi máa ń bẹ̀rẹ̀ nínú ìrìn àjò ìbẹ̀rẹ̀ yẹn. So kó tó di wípé Ọlọ́run máa jẹ́ kó tó fún yàn láti pé kéèyàn máa jẹ nídìí ẹ̀.
1: Tọ́ ọ̀rọ̀ tẹ́ wá sọ nǹkan ni ó jẹ́ bí yín léèrè ìbéèrè báyìí. Láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní kọ orin ẹ̀mí níbi 20 ọdún sẹ́yìn, kí ni ìrírí yín?
0: Ìrírí mi pọ̀ díẹ̀ o, but màá kàn mú, ẹ jẹ́ kí n mú bí méjì kan.
1: Oye sáwọ̀. Ìrírí
0: àkọ́kọ́ tó jí mo lè sọ pé ó jẹ́ ìrírí tó lè dáyàn padà sẹ́yìn nínú iṣẹ́ yìí. Ó ní àkókò kan tí ẹni tó jẹ́ èèyàn mi tí mo mọ̀ gan, ìránṣẹ́ Ọlọ́run ni. So wọ́n pè mí lọ sí ìlú Èkó pé kí n wá lọ mínísítà ní ṣọ́ọ̀chì wọn kan. So à ń pè bẹ́ẹ̀ ní Ṣàlàwé Dáńdà ní Kétù. So a dìjọ lẹ́yìn àdéhùn pé àwọn béèrè pé lò ni màá gbà gẹ́gẹ́ bí ẹni tá a dẹ̀ fi ràn. Ọlọ́run ò fi ràn mí láti máa sọ pé iye báyìí ní kí n gbà tí n bá lọ fún occasion báyẹn. But n tí ẹni yẹn bá Tọ́lọ́run bá fún ní orí ọ̀fẹ́ láti fún mi. So torí pé mi ì wá béèrè. So àwọn náà dẹ̀ tún wá rí bíi pé mo súnmọ́ wọn. So wọ́n take me for granted lọ́dún yẹn. So but bá a dẹ̀ ṣe mínísítà tán níbẹ̀, ibẹ̀ ni mo ti kọ́kọ́ pàdé màmá wa tá à ń pè ní Atunike Ọbánlá. So a mínísítà tán à ń padà bọ̀. Ọkùnrin mi yẹn, ìránṣẹ́ Ọlọ́run yẹn sọ fún mi pé kí n má wọ̀rí, àwọn máa send sí mi. So tó bá jẹ́ wípé tiwọn ni mo gbọ́kànlé láti lọ sílùú Èkó, mo dẹ̀ kó àwọn ọmọ ẹgbẹ́ méjì dání. So ẹ rí wípé ìrìn àjò yẹn ó máa le díẹ̀ láti padà sílùú Ìbàdàn. Ṣùgbọ́n tí n bá ti ń lọ báyẹn gẹ́gẹ́ bí ìrántí Ọlọ́run fún mi, màá ti dira pé àìṣe mọ̀, ẹni tí ó pè wá ó lè fún wa ní nǹkan, ó dẹ̀ tún ti sọ pé God bless you. So nínú God bless you yìí láti mọ bá ṣe dọ̀hùn àti bá ṣe délé fún ara wa nínú ìmúrasílẹ̀ wa. So ìyẹn lèmi ti ṣe. So ìgbà tí mo dẹ̀ parí tán tí mò ń padà bọ̀, àwọn kan ní òkè máa sẹ́ndì sí ẹ àbúrò, máa sẹ́ndì sí ẹ. So ṣùgbọ́n to God be the glory, títò fi dòní wọn ò sẹ́ndì. So ṣùgbọ́n mi ì jẹ́
1: títí dòní wọn ò sẹ́ndì.
0: Àwọn sẹ́ndì o.
1: Ṣùgbọ́n ó ti tó bí ọdún mélòó báyìí?
0: Ìrìn àjò tí mò ń sọ yìí á ti máa lọ bí á bí 10 years ago.
1: Kábíyèsí Ọlọ́run.
0: So ìkejì tí mo sọ tí mo lè tún mú, ìyẹn náà fẹ́ fara pẹ́. So mo lọ sí ìlú Ajá. ìránṣẹ́ Ọlọ́run tí ó ti jẹ́ bàbá fún mi ni wọ́n invite wa lọ sílu àjà. So a dẹ̀ ti jọ sọ̀rọ̀, a tẹ̀ ní arrangement dáadáa kí n tó kúrò Nìbàdàn. Àwọn sọ fún mi pé tí n bá ti ń bọ̀ full band ni kí n kó wá. So àwa èmi àti ọmọ ẹgbẹ́ mẹ́sàn la jọ lọ.
1: Ẹ̀yin mẹ́sàn?
0: Mẹ́sàn la lọ.
1: Ká ẹ tó gbéra, wọ́n ti fún yín ní nǹkan kan?
0: Wọ́n fún mi ní anything.
1: Ká
0: ṣùgbọ́n torí pé mo mọ̀ wọ́n, bàbá mi ni wọ́n jẹ́. So àwọn gan ni wọ́n support mi gbé mọ́tò fún mi nígbà tí mo fẹ́ ṣe wedding mi. So ó jẹ́ kí n lè fọkàn balẹ̀ pé kò ní séwu. So mo kọ́ ọmọ ẹgbẹ́ mẹ́sàn lọ sílu àjà ní ọdún yẹn. So kí ni mo fẹ́ fàyàn bẹ̀ ni pé ìgbà ta parí tán, in fact Ọlọ́run gba gbogbo oko. So ìgbà ta parí tán, bàbá ní láti máa, àwọn gan kọ́ bí mi léèrè pé evangelist báwo ni ṣe ṣowó ṣe lówó mọ́tò.
1: Wọ́n bí yín léèrè pé ṣe lówó mọ́tò.
0: Ṣe lówó mọ́tò. So mo dẹ̀ sọ fún wọn lọ́dún yẹn, mo ní àdádì ti sú ẹ̀ ti sú ẹ̀. So mo ṣe wá kò lọ́dọ̀ wọn, ọmọ ẹgbẹ́ kìíní bí mi léèrè pé ọ̀gá kí ló ń ṣẹlẹ̀, ìkejì ń bí mi ọ̀gá báwo ló ṣe jẹ́. Mo ní ẹ ṣáà má wọrí, a máa dé ìlú Ìbàdàn. So ní ọdún yẹn a gbéra kúrò ní ìlú Àjà, a gba ìjẹ̀bú la dẹ̀ gba wọlé. So ìgbà tá a dé ìjẹ̀bú òde, owó ọkọ̀ tán, kò sówó kankan lọ́wọ́ mi mọ́. So àwọn ọmọ ẹgbẹ́ wa ń wò pé ọ̀gá báwo la ṣe fẹ́ délé, but mo ní kan nínú wọn tó máa ń tẹ̀jìta fún mi. So ìyẹn ló wá tó bá ti di pé ó fẹ́ fì ẹni ẹni mo tó máa ń rí gẹ́gẹ́ bí ẹni tó máa ń ràn mí lọ́wọ́. So òun ló wá sọ fún mi pé ọ̀gá ẹ má wọrí, òun ní owó kan tóun sì lè fún mi tá a máa fi Ìbàdàn. So nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, Ìbàdàn ní ọdún yẹn. So mo rí àwọn ìrírí méjì bí ìrírí tó le tètè dáyàn padà sẹ́yìn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ n kò jẹ́ pé fiction ni, ìran tí Ọlọ́run fún mi. So mi jẹ́ kó mìmì.
1: Ìran tó lọ ń fún yín ni láwọn àsìkò tí àwọn ìdojúkọ alágbára dìde, ẹ jẹ́ kí ìdojúkọ ó mì yín. Kábíyèsí Ọlọ́run, kábíyèsí Olódùmarè. Tó ohun tẹ́ ẹ sọ yìí, ohun tó ní agbára pọ̀ ni, tó jẹ́ pé ẹni tí ò ní ìran ó bá pàdé irú rẹ̀, ó tó dáni padà sẹ́yìn. Mo mọ̀ wípé ẹ ti níyàwó ẹ sì ti bímọ. Bó o lẹ ṣe ń ṣe é tí nǹkan ò fi fì síbì kan pa ìkan lára ọ̀rọ̀ ilé àti iṣẹ́ ìránṣẹ́?
0: Kò lè pa kankan lára. Kò lè pa kankan lára. Reason ni wípé ilé dúró lọ́tọ̀, iṣẹ́ ìránṣẹ́ dúró lọ́tọ̀. So tí a bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́, tí iṣẹ́ ìránṣẹ́ kó tó le tẹ̀síwájú, ilé gbọ́dọ̀ ti dá. Ilé gangan ni iṣẹ́ ìránṣẹ́ ti ń bẹ̀rẹ̀. Tẹ bá ń sọ̀rọ̀ nípa ìjọ, ìjọ bẹ̀rẹ̀ láti inú ilé. So ẹni tí ò bá ti lè ṣàkóso inú ilé, kò lè ṣàkóso ìjọ. Ẹni tí ó bá ti wá lè ṣàkóso inú ilé, yóò lè ṣàkóso ìjọ. Bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ìránṣẹ́ oríṣiríṣi. Tí ilé bá ti dúró, full support máa wá láti inú ilé fún iṣẹ́ ìránṣẹ́. So òun
1: ni. Ìyẹn ò ní wípé àti ìyàwó àtàwọn ọmọ yín wọ́n tì yín lẹ́yìn.
0: Àjọ ń ṣe ni.
1: Ẹjọ́ ń ṣe ni.
0: Bẹ́ẹ̀ni tó fi dùn ní.
1: Ṣé ìyàwó yín náà ń kọrin ni?
0: Àwọn máa ń wà lẹ́yìn mi tàbá ń kọrin.
1: Kábíyèsí Ọlọ́run.
0: So kódà first born mi náà àjọ ń ṣe ni.
1: Orin dìran nu o. Kábíyèsí Ọlọ́run. Ẹ ti pọ̀ ẹ̀bùn sí wọn lára.
0: Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run.
1: Kábíyèsí Olódùmarè. Tọ́ èyí tẹ́ ẹ sọ yìí, iná mi sì tún dùn sí. Iṣẹ́ ìránṣẹ́ tèèyàn ń ṣe tí ìyàwó èèyàn náà wà ń bẹ̀, àtọmọ náà tún bá èèyàn dá sí i. Kéèyàn máa kí Ọlọ́run kó iṣẹ́ ni o. Tọ́ ó yẹ jẹ́ wá lọ sí ibi ìbéèrè yìí. Ẹ lọ́jọ́ kan náà tó jẹ́ wípé bí ẹ bá wọ ẹ̀yìn, ẹ sọ wípé Ọlọ́run ó mọ̀ ṣe é, ó mọ̀ kó iṣẹ́ ẹ̀. Ǹjẹ́ tí ẹ lè rántí ọjọ́ kan nínú ìrìn àjò gẹ́gẹ́ bí olórin ẹ̀mí yìí tó jẹ́ ọjọ́ ayọ̀ tẹ́ ẹ lè gbàgbé láéláé?
0: Ọdún náà mo ṣì ń wojú Ọlọ́run fún ọjọ́ ayọ̀. Ṣùgbọ́n nínú àwọn nǹkan tí mo sì lè sọ nípa ẹ̀ ni wípé ní gbogbo ọ̀nà pẹ̀lú àwọn ìdojúkọ bó ṣe pọ̀ tó, mo sì rí wípé Ọlọ́run sì fi gbogbo ọ̀nà dára sí mi. Nítorí pé kí ni kò fi ààyè gbà mí nígbà kankan láti pé kí n regret pé mo ṣiṣẹ́ ìránṣẹ́ yẹn. So ní gbogbo ọ̀nà tí mo bá ti gbójú sókè fún ìrànlọ́wọ́ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, mo ń rí ìrànlọ́wọ́ látọwọ́ Ọlọ́run. Wíwọ̀n àwọn tí mi ò mọ̀ rí ni wọ́n máa ń sọ fún gbogbo ìgbà dìde láti ràn mí lọ́wọ́. So mo ń fi abala yẹn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ń ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ ìránṣẹ́ yẹn. So
1: tó ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí lo fe je ki n bere bere yi.
0: Okay sir.
1: Gege bi omo Olorun o ma ni awon bi ese bi pele ti mo n da bi idakoro eni nigba ti nkan ba fe ruju seyin na ni ru re.
0: Ah mo ni
1: eh
0: mo ni
1: se le so fun wa
0: bi le so ninu iwe Matthew ori keje lo ti so tabaka lo si owo sale die o nje ko ye mi bi pe nigba mi wa baba to biyan gan le koyan le.
1: Hmm.
0: Baba to biyan o le koyan sile. Iya to biyan le koyan sile. Ki se pe bi awon ma so pa awon kan lawon bi o. Sugbon ni gba to ba de korita kan ti nkan le to lagbara won a se bi gba ti won pada. Sugbon bibeli je ko ye mi ni abala yen wi pe Olorun wa ko le ko wa sile. So ni be yen mo ti ma wa ran ti nigba ti mo ba ti ri awon idojuko o ma fun mi ni courage wi pe ni bo ti le je pe mo ni idojuko Olorun ti se leri pe ohun oni fi mi sile ninu irajo yen. So o fun mi ni igboya lati tesi waju.
1: To o ye je ki n wa lo nitori pe nigba ti a bere eto yi mo ni eyin na wa lara awon eniyan eyi ti o mo kopa ninu orin alagbara ti o mo fawo Olorun kale. Awon eyan gba wi pe ko si orin emi mo laye odi oni se lo oto ni.
0: Orin emi wa o.
1: Orin emi wa.
0: Orin emi wa o.
1: Hmm.
0: Sibe sibe se pe nkan te so yen o fe para pe irajo kan ninu bibele ti Elijah so fun Olorun pe ohun nikan lo kunu awon woli. Olorun so fun pe rara o. Oni kokon lo kunu awon woli to n damo. Ohun tun si reserve awon kan fun ise iranse. So bi gbogbo e se daru ti gbogbo e fopo to je pe opolopo ti tese bo bi to ye kan tese bo won toju bo bi to ye toju bo sibe olorin emi wa.
1: Olorin emi wa.
0: Olorin emi wa o.
1: Abisha
0: won ti o ti teri ba fun bali si wa daada.
1: To
0: awa ta ti teri ba fun bali wa e je ki so be.
1: Abisha lo eyin na wa lara won ti ti fi orunkun won kunle fun bali.
0: Ben
1: awon ti Olorun fe lo ni iran ta wa yi.
0: Ben
1: lati fawo Olorun sokale lati pase orin emi to akurajopo awon olorin emi impo dede ninu eyi ti eyin na je okan ninu won awon ogun olorin emi ti won ti fi orunkun won kunle fun bale ti won joko ninu yara oke bi itojo Pentecost lati fawo Olorun sokale ninu orin emi kini afojusun yin. Kini kawon eyan mo reti kile yin ro wi pe yo sele lati pase orin yin gan.
0: Afojusun mi nipa ijo ti mo ti e ti gbo ninu mi ti ndun because bi gba ti mo ti reti iru awon ojo bi ile. Reason ni wi pe mo wo industry orin papa ninu gospel line ta wa yi awon to ti moke awon to ti ri owo mu ninu ise iranse yi mi o mo ona ton ba goke o Olorun lo mo kaluku lo mo bo se goke. Ṣùgbọ́n kí ni mo ń fà yọ ńbẹ ni pé wọn ọ̀rẹ́dì àti fa àwọn tó wà lẹ́yìn sókè. So ìgbà tí mo wá
1: gbọ́ ìlú pé àwọn tó ti ga ṣetán láti fa àwọn tí ń bọ̀ ga
0: wọn ṣetán.
1: Kábíyèsí
0: instead of that ó kúkú pé wọn kan máa mú wọn sí káwọn yẹn jẹ́ bí kan jẹ́ ẹni tí ó máa ṣiṣẹ́ kan lábẹ́ wọn. So but ìgbà tí mo gbọ́ ìlú pé yìí mo wòye pé industry orin ẹ̀mí tá a bá lè ríru àwọn ènìyàn tí wọ́n lè dúró ní abala ibi tó yá yìí bí irú eléyìí tí wọ́n ń ṣètò rẹ̀ yìí ó máa jẹ́ kí a lè mọ àwọn tó yẹ pé ayé ò tí ì dámọ̀ àwọn tí èèyàn ò tí ì dámọ̀ ṣùgbọ́n tó yẹ pé nípa ní abẹ́nú ní underground wọn. So wọ́n sì dúró ohun tí wọ́n dẹ̀ gbé lọ́wọ́ ó ṣeé fọkàn tán ju àwọn tí a ti ń gbọ̀rọ̀ wọn pariwo lókè lọ torí ọ̀pọ̀lọpọ̀ gba míì tí n bá jókòó tí mo bá ń gbọ́ pé wọ́n bóyá wọ́n invite àwọn olórin kan mi fẹ́ dárúkọ. So tán bá invite àwọn olórin kan bóyá wọ́n fún concert bóyá fún program kan ní church tí n bá wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń deliver máa wò pé thank God pé irú orí ọ̀fẹ́ yìí náà tún wáyé tọ́lọ́n bá dẹ̀ lè lò láti pé kó fi gbé àwa náà jáde orí ọ̀fẹ́ ńlá ló máa jẹ́.
1: Tọ́ ó yẹ wá sọ fún àwọn tí wọ́n ń gbọ́ yín nínú ilé báyìí torí pé ẹ̀yin gẹ́gẹ́ bí olórin ẹ̀mí àwọn kan náà ń bẹ olùdọ́ orin ẹ̀mí ni wọ́n tí wọ́n sì ń ti ń pòǹgbẹ láti ṣàwárí àwọn olórin ẹ̀mí tó sì kù láyé òde òní bí ti ìgbà ni. Nínú ìgbéjáde orin tí ń bọ̀ yìí, kí ni kí wọ́n máa retí?
0: Kọ́ máa retí ọwọ́ Ọlọ́run.
1: Wọ́n máa retí ọwọ́ Ọlọ́run.
0: Yes.
1: Ìyanu.
0: Ìyanu Ọlọ́run.
1: Kábíyèsí.
0: Rere ni Ọlọ́run máa fún wa. A dẹ̀ rí ayọ̀ ń bẹ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run.
1: Tọ́. Ẹ jẹ́ kí n bí lè rí ìbéèrè yìí kí n tó ní ẹ̀fì nọ́mbà yín síta. Àwọn èèyàn ń wá àwọn olórin ẹ̀mí ṣùgbọ́n wọn mọ̀ bí wọ́n ó ṣe rí wọn ni. Gbogbo ẹ̀yìn ara alẹ́ tẹ̀ ń gbọ́ wa. Ẹ ti mọ̀ wípé bí n bá pè èèyàn lólórin ẹ̀mí tested ni o, confirm ni o, ẹ̀mí Ọlọ́run ń bẹnu wọn. Tọ́ ìmọ̀ràn yín fún àwọn tí ń kọrin ẹ̀mí àmọ́ tí ó ti fẹ́ mọ rẹ̀ tó ti fẹ́ mọ ṣú táwọn náà ti wòye pé àwọn á fẹ́ bojú wẹ̀yìn, kí ni ìmọ̀ràn tẹ ní fún wọn?
0: Ìmọ̀ràn tí mo ní màá kọ lórin màá dẹ̀ tún sọ lọ́rọ̀ díẹ̀. Torí ọdún kan tí èmi gẹ́bẹ̀ nìkan mi rí sọ̀pọ́tà látilẹ̀ ṣùgbọ́n torí pé Ọlọ́run fún mi ní ìran yẹn so mo ṣiṣẹ́ tọ̀. So ó dé àwọn abalabi kan tójú ọ̀run dúdú torí mo ní mọ́tò tí mo fi ń tọ́mọ bá mi fi ṣiṣẹ́ ìyẹn ni mo fi ń gbé iṣẹ́ ìránṣẹ́ yẹn. Tí mi fi wojú anybody. So gbogbo tó dé ìkóríta kan tọ́lọ́run fún mi lórí ọ̀fẹ́ láti ra mọ́tò tí ò tí ju bí oṣù mẹ́rin lọ. Oṣù kẹrin ó kó oṣù mẹ́rin báyìí ni mọ́tò yẹn jóná. Nígbà tó wá jóná ojú ọ̀run dúdú kò sí olùrànlọ́wọ́ kankan. So ó jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yẹn ní ó ní ẹ̀rọ díẹ̀ ẹ̀rọ tó dẹ̀ ní náà ni pé kò lè sáré bí ti tẹ́lẹ̀ mọ́. So ọdún yẹn ni mo kọ orin fún àwọn tó ń gbọ́ mi màá kọ díẹ̀ bẹ́ẹ̀. Oni ma bẹ̀rù Jésù ń bẹ nítòsí rẹ o ọ̀rẹ́ ma foyà olùtùnú ń bẹ nítòsí rẹ o ọ̀rẹ́ torí gbógun ayé lè bó lè fi kókó igi ó ti ṣèlérí wípé òun yóò ran olùtùnú sí wa. Ma bẹ̀rù Jésù ń bẹ nítòsí rẹ o ọ̀rẹ́. O ní gbógun ayé ń pe ọ níjà ó ti pe Jésù níjà lọ́jọ́ yẹn má ṣe fòyà mọ́. Gbógun ìdílé ń pe ọ níjà ó pe Jósẹ́fù níjà lọ́jọ́ yẹn má ṣe fòyà mọ́. Mo ní tá a bá lè dán Jésù wò nínú ìrìn àjò ayé máa retí ìdánwò lọ́nà rẹ̀ torí Jésù tó bá ìjì wí aláṣepé ìgbàgbọ́ ni yóò ṣe tirẹ̀ láṣepé. So ká fọkàn balẹ̀ aláṣepé lọ́lọ́run yóò ṣe tiwa náà láṣepé.
1: Ká fọkàn balẹ̀
0: bẹ́ẹ̀ni
1: aláṣepé lọ́lọ́run
0: bẹ́ẹ̀ni.
1: Orin tẹ́ ẹ kọ́hún ó sì mi èmi náà bí tí mo jókòó sí. Kábíyèsí Olódùmarè. Tọ́ ẹ̀yin aráalé Evangelist Olúdàrè Adébọ̀wálé tí gbogbo èèyàn mọ̀ sí Iyọ̀ Ẹ̀mí àwọn náà lẹ ti ń gbò wọn o lórí ètò orin ẹ̀mí. Akọrin ẹ̀mí ni wọn o bí wọn bá sì ti kọrin ẹ dákun ẹ̀mí mímọ́ Ọlọ́run a máa ṣiṣẹ́ agbára. Gbogbo ẹ̀yin olùdásílẹ̀ ìjọ tẹ́ ń gbọ́ wa lásìkò yìí wọ́n pe nọ́mbà wọn ta ẹ pè wọ́n sínú ìjọ yín. Gbogbo ohun tó kẹfẹ́ ṣe àwọn ètò èyí tó ní ṣe pẹ̀lú ìpolongo ìyìnrere Jésù àwọn ìsọjí ìpàgọ́ àdúà lóríṣiríṣi ìsọjí ìta gbangba mo lè fi ọwọ́ wọn sọ̀yà nípasẹ̀ orí ọ̀fẹ́ Jésù pé bẹ́ẹ̀ bá pè wọ́n agbára Jésù yóò ṣiṣẹ́ ìyanu. Evangelist ẹ bá ń pè nọ́mbà yín ẹ bá ń pè nọ́mbà yín.
0: Fún àwa tí bóyá a fẹ́ WhatsApp mi, ẹ jẹ́ kí n fi nọ́mbà WhatsApp mi síta 08066898923.
1: Ẹ bá ń tún pè lẹ́ẹ̀kan sí.
0: 08060 66 89 89 89 23 23.
1: Tọ́ ẹ mọ̀ bá ń pe Evangelist Adébọ̀wálé Olúwa dá mi láre Iyọ̀ Ẹ̀mí sórí nọ́mbà wọn to eyin a je wi pe ipade wa o di yara agbara nu o
0: agbara olorun
1: ni yara oke ni bi ta ti fe fa owo olorun so kale to eyin o ya e ba n fi orin dagbere fun awon ara le

0: kó dùn kó pọ̀ kó pẹ́ ọlọ́run ọba mi òkè ló ń jẹ́ bẹ́ẹ̀ o.
1: Orílẹ̀-èdè wa.
0: Ẹ ṣeun evangelist.
1: Padà sí Olúwa.
0: Ó yẹ jẹ́ kí n máa ká gángara mi lẹ̀.
1: Àwọn káàbò kò bá wa dá sí.
0: Apostle Chukwu Emeka fẹ́ jókòó.
1: Kò bá wa dá sí.
0: Ní ìlànà ti Hódìsì.
1: Ọ̀dà kò kò bá wa dá sí.
0: Ẹ mọ́ wá gbàgbé ò gbogbo ẹ̀yìn olórin ẹ̀mí tẹ́yìn náà nífẹ̀ẹ́ láti kópa nínú orin ẹ̀mí ti yàrá òkè. Èyí tí iléeṣẹ́ West Radio 89.3 FM yóò máa ṣe agbátẹrù ẹ̀.
1: Báwo Nàìjíríà ẹ.
0: Pẹ̀lú àwọn òjìnì akọkọlúkọ onímọ̀ ìjìnlẹ̀ nípa bá a ṣe ń gbé orin ẹ̀mí bá a ṣe ń rọ́tà ń ṣẹ̀dá rẹ̀. Nọ́mbà tẹ́ pè mí sí rèé 08058816462. Ọ̀yẹ́ jẹ́ ń sáré pè lẹ́ẹ̀kan sí 08058816462.
1: Tọ́
0: ó yà o. Ìyókù tún di ọjọ́ mẹ́jọ láṣọ lódùmọ̀ rẹ̀. Gbogbo ẹ̀yin bàbá, Happy Father's Day. A kú àyájọ́ ọjọ́ àwa bàbá èyí tá ń ṣe lónìí. Apostle Chukwu Emeka, Happy Father's Day. Àwọn fún mi láyè yìí pé kí n ṣe fàrà kí n tó jáde. Tọ́ Henry Osagie ń lọ lọ́wọ́ bọ́tìrì tájọ ṣètò ọ̀hún o. Olúgbèmíga ọmọ́tọ̀ṣọ́ ló kọ tèmi yọrí di o apostle. Àrọ̀ gbólóhùn bí ẹni rọ góòlù ọmọ ìyá àdúrà ló ń sọ wípé bí Jésù Olúwa bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn lágbára Ọlọ́run ọjọ́ mẹ́jọ èmi àti yín náà látijọ́ pàdé. Nǹkan ò ní ṣẹ̀mí mi kò ní ṣe ẹ̀yin náà bí Jésù bá sì ti dé o kájọba jọba títí ọjọ́ mẹ́jọ ire o dàbọ̀.